0: Community Worldwide.
1: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo ba won

0: come on.
1: Bákanáà ni Rashidi Àpàlàtà àwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Refcos Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
2: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
1: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣàgbátẹ ru 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gbogbo ayé.

0: Download CityCare today.
1: Visit us at Mokola Road, Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
2: CityCare, best mama, live BB.
3: Baba Sheri ni Lankini, Nyatata Baba Sheri ni Lankini. Aye lo so pe yiri ni si o ni so ni lojo Nyatata Baba Sheri ni Lankini. Aye le so pe yiri ni si o ni so ni lojo Nyatata Baba Sheri ni Lankini. Mo ra ka o sise lori mi ri kisi mi. Aye temi ki do to sai lo wa sai lo pin yiri fun ma koko mata gba mole. E pade mi laughter festival. Laughter Festival, Lede Masiba. I want to have True FM, young Billy Go, Mbek, Lede Masiba. Laughter Festival, during the 4th of October. Mashallah, Iwa, Ewapa.
4: Kilo se ni tagun bola ra yin bayi
5: bola wala ti de
4: kilo sele
5: ise akonse ile eko ti joba gbe fun alodun to koja ta gbowo e ta pari ta ropa ati je lo o ya ka ti kowe si mi lori e o won ni awon riwi e honu gba lori e
4: ah hey ki wa le ma se bayi
5: bola kini mo ma se abi kila ma se se o gba nu owo na ni
6: Iwa ìjẹkújẹlẹ ni ìṣọba máa ń dènà ìdàgbàsókè fáfàní aráàlú ni. Ó gbọ́dọ̀ dópin nípínlẹ̀ Ọ̀yọ́. Pẹ̀ ìwé ẹ̀rú nípa ìwà ìjẹkújẹ tó bá kófìrí lágbègbè rẹ̀ sájọ Oyaka. Ọ̀rọ̀ àṣírí ni wọ́n sì fi ṣe. Olú iléeṣẹ́ àjọ Oyaka wà ní 473 Fajimi Street, Agodi GR Ìbàdàn. Tàbí kẹ́kọ̀ọ́ sí àwọn ẹ̀ka ọ́fíìsì wa méje yòókù bí number 7 Fọwẹ́wẹ́ Street, opposite Fọwẹ́wẹ́ Islamic School, Shaki plot 41 Block B, Oluyole Extension, Off Ring Road, Ìbàdàn. Number 17 Onípele Street, along Onikoromoniya, Ladojukọ, ojú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ Síbàdàn. Number 12 Tokotaya Street, Tara Ogbomoso ati ni iseyin legbe anu oluwapo central mall ladugo sommel lojo na to lo saki ni lu iseyin ki wa je ku je le dope ni pinle oyo ma dake soro
7: ikede iwa lati odo ajo to ngogun ti wa je ku je ni pinle oyo oyaka
8: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rọ̀ bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ni Dojuko Cocoa House. Ke to wole le ti kan wa lapa otun yin. Se ba tun wa wole tan, e o tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se wole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojutu si gbogbo ipenija phone.
9: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọ̀lọ̀ tí ń bọ̀ tó fòrà dání.
10: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa ń lọ náà nu àwọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
9: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution o yàtọ̀ jẹ́njá o sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú rin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìk Adégòkè SCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
11: Online Dynamics ile-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹ gígẹ sí Nàìjíríà kàkà kí tún fan wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó o bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London Work Permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bíi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada London Finland Ireland Hungary Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Online Dynamics lẹ́tọ̀ ìrìnàjò lọ sí China April and October Europe Germany and Netherlands June 2026 South Africa May Lobosi London November 2026 Niti BSB Irinajo to nfogbon kogbon fimo ko mo pelu oloko o lagbaye Business Supporting Business International Online Dynamics ati BSB won o nilo ejo arokudorogbo ati mo won mo se an ko rin irinajo fojo pipe ti eni ko kan won la office won o Adepate Abebi Crescent Up Edition Police Station Jericho Ibadan Telephone 0810273-8145 ati 0803242-9497 Online Dynamics Dell kan ninu alabase pa won irinajo

0: lankini aye na so pe yiri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini aye le so pe yiri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini mo na ka o si se lori mi ri kisi mi aye te mi ki doctor sai do wa sai don pe yiri fun ma ko mata gba mole e pade mi laughter festival laughter festival le ada ma sin ba awon ta 2 fm yo gbe go nbe there must be NAFTA festival on the 4th of October. Mashallah, Ewapa.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlè wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
8: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
10: 7 7 7 4 6 0 3 9 1 1 àjọ elétò ìdìbò ìkọjáde ìwé tí comrade solomon olùpòde alága akomoran nípínlẹ ọyọ kọjáde bàbá ọjọ náà ni alhaji tọmíwá ọmọlẹwà alága ọjọ náà ni comrade bọsún ọlábíyí àgòrò ààrẹ pẹgẹsán tí wọn tún jẹ alága tuc alájọ pàtàkì ọjọ náà ni ọlọlájùlọ gómìnà sèyí mákindé alága ìgbìmọ àjọdún ni chief taiwo ahmed ológun ẹrú ẹ mọ gbàgbé o akomoran dé ó wáyé lọjọ kejìlá oṣù kọkànlá ọdún yìí ní party stadium ó pọ ní tv tí èrò lálẹjọ bẹrẹ látago mẹwàá òwúrọ.
11: Nìbàdàn nílé Olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí. Àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàǹbà. Fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center, láì dé ìtọ̀pẹ́nu, ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀ ní láfẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà. Fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè, ìgbéyàwó, ìgbẹ̀yìn arúgbó ẹni, ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300. Tẹ̀lé lò fún AGM, conference, meetings, tó fi mọ́ èyíkéyìí ètò tẹ́ fẹ́ ṣe. Ọkàn sì tún wá ní Lafia Apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ lájọ 24/7 iná tọ̀rọkoṣo àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn àbẹ́ẹ̀ bọ́ àyíká yẹn ti lọ wà jù. Ẹ wò mí ìròyìn ò tó àmójúbà ẹ kàn sí Lafia Event Hall and Apartment lónìí nínú ọgbà Lafia Hotel Àpáta Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708 759 5867. Lafia Event Hall and Apartment. We are waiting to host your event.
12: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahid Oshuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, and many more. Date 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Laughterfest 2026 is where Ibadan will be this season. 32FM Laughterfest 2026 is sponsored by Imperial Black and Mini Me. Don't miss out. See you there. 32FM, filling the world with laughter.
7: Fojisun re ni ko ra leti ki o se ni ojo ola to fokobale abi o ti le gbere ile kan tabi ile anipamo ile se substant property lo ti fi anfaade sile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni lu badon pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni bango estate lojo ona lifeout international school akofo ni lu badon to na je million meji naira ko mo rara be lo sun won fun mo lebi papa bari benite apple estate fun eni ba wa ibi ti aye irorun to pin si million mere naira ni fun anybody that see mo laye awon lola aboloke lo wa lagbegbe ayegun loju ona olojuro nilu badon aye sodi edie o wa laarin osu mefa ko si wahala ko si ariyan jiyan e ko sa ma sanwo na pelu irorun ki e si gba ile aye pelu ifokanbale ati iwe to yanju ile meji lo nta warawara tele tuntun to ti wole ni yajo yajo million meta million meji ati million mere naira o nile wa ijafara lewu feni to ba mo yo nto dara wa mu ti re pe wa kia kia loni lori 0916 461 5000 tabi 0911555500 Sabi ke kosiwa ne laughter house Uriu kitin ti premier Mokola ilu badon Sub Sand property Urule futse

0: nítorí mo kọ àmọ́ lápẹ ẹlòmíì kan lè dìje nísìn tó bá ti gbọ́ lórí rédíò kó tún lò ó láti ọ̀nà míì láti máa fi ja àwọn èèyàn lólè àwọn kan lè jáde pé àwa náà àti bá lè ṣe báyìí ṣiṣẹ́ ẹ̀gbọ́n lórí rédíò ni tí wọ́n ní pé ká gba ìkúrò dalẹ̀ sí ibo láàlọ́ ọ̀nà wo lágbà ṣé wọ́n wà bá wa lé ni àbí àlọ́ bá wọn.
1: ẹ ṣe iléeṣẹ́ tó ń bójútó ìkólẹ̀ kódọ̀tì ní ọ̀yọ́ state náà àjọ máa ń bá sórí ètò yìí ni ìyẹn ni ọ̀yọ́ state waste management solid waste management authority. Yes, wọ́n ti ṣe àwọn ètò tó jẹ́ pé àdúgbò kọ̀ọ̀kan wọ́ọ̀dù kọ̀ọ̀kan local government kọ̀ọ̀kan ó ní abánigbélé tiwọn eléyìí tó jẹ́ pé ìjọba àmì iléeṣẹ́ ìjọba minister of environment and natural resources tí àwa ń ṣojú fún wọ́n ṣe agbátẹrù ẹ̀ wọ́n ṣe àbójútó ẹ̀ so àwọn èèyàn wọ̀nyí wà tó jẹ́ pé ní ìjọba ìbílẹ̀ ìbàdàn north kí n fi ṣe àpẹẹrẹ tí iléeṣẹ́ yìí wà yìí ó ní abánigbélé rẹ̀ àwọn abánigbélé yìí sì wà ní àwọn tó máa lọ gbílé dójúlé kọ̀ọ̀kan láti kólẹ̀ àwọn yìí ni a lè sọ fún tá a bá nídìí gòrò dalẹ̀ sí tá a bá nídìí bí anything lórí pé mo fẹ́ gbalẹ̀ àmì mo fẹ́ kó ilẹ̀ mi tá a bá ti rí wọn tó bá ti wá sàdúgbò wa àwọn la máa sọ fún pé mo fẹ́ ra gòrò dalẹ̀ sí wọ́n dẹ̀ ń ta gòrò dalẹ̀ sí yìí lọ́jà ṣùgbọ́n ṣe é ṣe ká má mọ specification ká má mọ orú ètà máa rà.
0: ó ní yàtọ̀.
1: torí pé èmi ìwà ti jẹ́ pé kò dáa fún ilẹ̀ kíkó ó dẹ̀ tún dálé lórí iye àwa tá a bá ń gbé inú agbolé wa bóyá four people ló wà ńbẹ̀ tá a bá ra gòrò ẹyọ kan mọ̀ pé iye báyìí lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì á ti kún ok àwọn abánigbélé wa wọ́n máa wá lé ọ̀sẹ̀ méjì méjì tó bá dé pé ilé yẹn pọ̀ ìyẹn ni pé nọ́mbà gòrò dá iye gòrò dalẹ̀ sí tí wọ́n ó ní yóò ju ẹyọ kan lọ ó máa dá lórí iye àwọn èèyàn tó bá ń gbé inú ibẹ̀ yẹn ìyẹn dẹ̀ sọ fún wa pé ibi tí ilẹ̀ yẹn ti ń jáde ibi títọ́ tí yẹn ti ń jáde iye àwọn tó ń gbé bẹ̀ yẹn náà ló ń ṣe ìdọ̀tí bọ́lọ́ ń ṣe dá wa nìyẹn kì í ṣe pé bóyá aṣe máṣe ni pé tá a bá generate waste ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ni wípé àwọn ìlànà àtẹ̀lé kan wà tó yẹ ká máa tẹ̀lé lórí bá ṣe ń ṣe ilé wa lọ́jọ́.
0: àwọn ìlànà wo ni.
1: ẹ ṣe sà àkọ́kọ́ ni wípé ká rí dáríjú wípé a yànnàná àwọn ilé wa àti má sọ fún wa bóyá nísìn mo mu omi inú ọ̀rá máa fi síbì kan àwọn pépà ìwé àlòkù tí mi ò lò tán tí mo ti lò kù sẹ́yìn máa fi síbì máa kó mo lè kó papọ̀ ike omi omi orí tábìlì ìgò wáìnì àti àwọn ẹlẹ́rìn dòdò tí ẹ pé a rò pé a fẹ́ sọ wọ́n nù gbogbo ẹ ti di ọ̀rọ̀ báyìí a wà kó sínú àpò kan àwọn tó ń bá wa gbélẹ̀ yìí wọn ó á sọ fún àwọn gan máa ń ràn lọ́wọ́ àwọn tó ń bá
0: gbélẹ̀. ó túmọ̀ sí pé tí mo bá ní àwọn ki omi àwọn ìgò nǹkan kan kò ẹ ṣe pé màá dà mọ́ àwọn ìrẹsì tí mo ti jẹ fún mi máa kàn dà sínú kínní.
1: torí pé àwọn yẹn máa bí owó fún yín sà. so ẹ bá ti kó sọ́tọ̀ tẹ kó sọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn sọ fún wọn pé ẹ fẹ́ ta ilé yìí ni wọ́n máa ra lọ́wọ́ yín wọ́n á wù wọ́n ni kéjì bàì kéjì ni tó bá ti wù wọ́n fún yín bẹ́ẹ̀ 100 naira ni ẹ fi ra káàdì sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bẹ́ẹ̀ 500 ni yóò ra ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ kejì ni wípé ká rí dájú wípé a wá ṣe àwọn ilé wa lọ́jọ́ sínú goro ìdalẹ̀ sí wa kó tó di pé abánigbélé wa máa wá there must be proper storage of our refuse kó tó di pé wọ́n bá wa gbé lọ láti dànù afẹ́ ìjọba rí dájú wípé iye ilẹ̀ tó ń lọ sí ibi ààtàn à ń dalẹ̀ sí yẹn ó kéré gan nítorí pé wọ́n là wá lọ́yẹ̀ wípé àwọn nǹkan tá à ń pè nílẹ̀ yìí wọn kì í ṣe ilẹ̀ ohun ànùmọ́lì ni fún àwọn tó ń lò láti fi ṣe nǹkan míì tá a bá ní pépà àwọn àfùyín láwọn tí àfùyín nọ́mbà wọn àwọn tí ó fi tí ó bá yín ra pure ọ̀rá pépà lọ́wọ́ yín tí ó ra ọ̀rá pure water lọ́wọ́ yín ara àwọn tó fi ń ṣe aṣọ àwọn tó fi ń ṣe sílípàsì táyà ni o táyà mọ́tò tá a ti lòlò tí a kójọpọ̀ síbi kan náà tó yẹ pé ó lè máa fa ẹ̀fọn tó lè máa jẹ́ pé àwọn kòkòrò àwọn nǹkan tó ní oró tó lè máa sapọ̀ wọ́n sínú ẹ̀ ẹ jẹ́ fáwọn tó lò tán fi ń ṣe táìsì fi ṣe oríṣiríṣi nǹkan so nǹkan tá à ń sọ ni pé ẹgbin náà dijọ ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ tá a bá ṣe ń bójútó à ń dalẹ̀ wa nù ẹ jẹ́ máa rí dájú pé à ń yànnàná ilẹ̀ wa láti inú ilé wa ní èròǹgbà pé àfẹ́sọ́dọ̀ owó ni.
0: ẹ̀sùn nígbà tí ẹ sọ̀rọ̀ gbòòrò dalẹ̀ sí pé ó ní specification onírúurú èyí tí èèyàn lè lò mo ti débì kan tó jẹ́ pé gbòòrò dalẹ̀ sí tí wọ́n ń lò ń bẹ̀ won wa mu mi mo ti won fi lu won wa lu legbe photo photo photo photo photo photo ile de wa ninu e kini eyun ni se ati pe so ti e ba ilana mu goro te yan dale si won wa lu eyun ni mo bi won le ko kilete oni pe ba won se lu yo mo je ki awon afefe ko ma ra iwo nu ati pe awon to ba ye ko ma mu ba nibe ti yo kan se pete pete ko ni ri be
1: e se sa awon to ba lu goro dale si legbe be nitori pe ton ba gbe sita se mo pe ojo ma ro tojo ba ro si awon to fe ba gbe le yo gugu ni owo won lati kini e ma double be yen so ton ba lu omi ya ma jade a ma jade sugbon awon mi be se so won se na pe opopopo ni o si si mi erongba okan awon to fi lu sugbon eyi to se pataki ju ni wipe ka ri daju wipe a gbe goro dale si wa sibi ti ko n se owo soro ojo to ti je pe ojo ma baje
0: se bi kan te imi ma ni deri
1: difun to ba ni deri kan ta ba gbe sabe osoro ojo na ko se da na so o ye ki de ro dale ti wa ko ni deri ko ba ba di pa ma fly ka kiri abi ate ko ma gbe ka kiri
0: e sun e je ka wo ba awan ti wa po nle wa ta ba si ni ka ma ko le sinu goro dale si yo ton extra cost lo ma je fun wa sugba ni waju ta to ye pe ta ba dale si be a le sun le ni be so buru
1: ah o buru sa
0: eh
1: o buru jai ofin ofowo se pe ka ma jo ile wa no ta ba nile mo so fun wa pe o se dandan ka nile baba se nse ile wa si lo se pataki si ta ba nile beyen ta ti kojopo ta ti yanan nu e ba se so yen so ile lo ma wa ninu goro yen yo kere pupo pupo ko to di poko to ba de ti kun awon ba ni gbele wa gba ta bere enforcement mo so fun wa yen nsin titi disin yi a se nlo lati ojule de ojule pelu awon abanigbele ni sa ki se pe boya ma da lo so ta ba da odo yin
0: e n tele won
1: be ni abanigbele ibadan na ti mo fi sapere yin nisin streamline ni amu won dani amasoju won dani to je pe ta ba ti de bi adugo kan se ni goro dale si ni goro dale si e ma gba pe ta bere a fun won ni 48 hours notice again leyin gbogbo agware ta ti se so leyin 48 hours yen si a n do 48 hours yen gan a mu awon abanigbele lo pe e mo wule laarin ojo meji e register pelu awon abanigbele adugo yin ni e se ni fun yin lati lo elomi nitori ko won ti pin won ko ba le daru yen pe nkan ti wa ti leto ko ni ni aseyori so ko ba le ni aseyori ko de le di pe onikaluku ma mo bi to ti ma sise ni ijoba se so pe abanigbele ha o lo wa ni local government ibile ha be na lo de se wa ni gbogbo mokokanla nile Ibadan
0: e se ta ba wo pe e n lo se ojule de ojule o le cost yin ni mo energy pe ke ma lo kakiri sugbe jin bere bere ipa wo abi igbese wo le ti gbe lati kan si agbarijopo egbe awon onile atile ni adugbo ati pe kini ipa ti tawon na ti a ba ti wa di lati ojude oja abi tabaida jo eso ibasepo yin laarin awon landlord and landlady association ni awon adugbo ati pe ipa won na ni en fe latodi won kaun na oko ko le ba ri ba se nfe e ku kale

0: níbo ló ń dàdọ̀ ti ilé rẹ sí nínú báàgì ẹnu òloro àbí sọ́rọ́ ń gbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmú ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ẹ̀kọ́ wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
1: Lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba owó tágbà parojọ ọmọdé wa pa.
2: Ẹ kábọ̀ padà láti ojúde ọjà lórí èyí tá à ń bọ̀ ètò tá à ń gbọ́ ni láyìíká wa ní kọ́ni 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ ẹ̀yìn ara yẹn láǹfààní láti dá sí 90 ẹ fẹ́ kí bẹ́ẹ̀ ń béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n dàdúgbò yẹn àbí wọn tí ì débẹ̀ ní àárọ̀ àpàbíyọ àbídún rẹ̀ lórí èyí tí wọ́n á béèrè kí ni ìgbésẹ̀ àti àjọṣepọ̀ yín pẹ̀lú ẹgbẹ́ àwọn onílé àti onílé ní àwọn agbègbè kọ̀ọ̀kan.
3: Ẹ ṣe sà bá ti ń sọ lọ láti ẹ̀kan yẹn nípa nígbà tí ọ̀nàmí kọmíṣánná wa tá ń gbìyànjú láti jẹ́ káwọn èèyàn ń mọ ìṣe pàtàkì kí oníkálukú onígboro dalẹ̀ sí i a sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé pẹ̀lú àwọn community development association community development council ní gbogbo nílẹ̀ ìbàdàn ní every all the local governments nílẹ̀ ìbàdàn yìí fà ní bí ọ̀sẹ̀ bíi mélòókan sẹ́yìn náà bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn àtúnṣe ṣe ìpàdé pẹ̀lú wọn so wà ní ìbáṣepọ̀ tó dán mọ́rán tó yẹ pé àwọn náà ti wá lọ gbogbo àdúgbò wọn communities àtàwọn landlord tó wà lọ́dọ̀ àwọn láti sọ fún wọn pé ó ṣe pàtàkì fún wa láti ní goro ìdálẹ̀ sí ká dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń bá wa gbélẹ̀ àwọn tó ń bá wa gbélẹ̀ tá à ń sọ tíjọba gbà yìí àti àwọn community development council yìí náà àwọn náà tún ti ṣe ìpàdé papọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ onímọ̀tótó àyíká wa ní local government bẹ́ẹ̀ ni gbogbo wa lájọ ń ṣe àṣepapọ̀ kò kí ń ṣe pé bóyá ọ̀rọ̀ state nìkan ni títí dé grassroots nítorí pé àwa là ibi àdúgbò wa tá ń gbé ni so a mọra wa dáadáa so kí àwọn onílé àwọn láńlọ́ọ̀dù wa àwọn láńlẹ́dìsì wa àwọn màmá wa bàbá wa káwọn náà bá wa gbárùkù tí dáadáa àti láwọn tó ti ń fọwọ́sọ́pọ̀ pẹ̀lú wa a lè dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n káwọn náà tó bá wa gbárùkù tí dáadáa wípé ká rí dájú wípé a dalẹ̀ sí ojú gọ́tà a dalẹ̀ sójú àgbàrá a dẹ̀ gbélé wa lọ sí títì tó bá jẹ́ pé àti kólẹ̀ wa sínú dúrọ́ọ̀mù nínú goro tá a ráwọn tó fẹ́ bá wa gbé ẹ mọ̀ jẹ́ àgbẹ̀ fún rárá wa torí aláwọn kan bẹ́ẹ̀ yẹn náà wọ́n ní ìjọba ní kí n gba goro dalẹ̀ sí mo ti ra goro wọ́n ní kí n fọwọ́ kí n gba abánigbélẹ̀ èmi ti máa bá mi gbélẹ̀ tèmi mi ò rí abágbélẹ̀ rẹ̀ fún rárá rẹ̀ abá máa gbé lọ sí títì pé ọkọ̀ ìjọba ń bọ̀ wá kọ ìyẹn náà lòdì sófin.
2: Ẹjí káwọ ìgbà tí kọmíṣánná wa ní last time wọ́n sọ̀rọ̀ yìí pé goro dalẹ̀ sí ńlá tí wọ́n máa ń gbé sọ́jà kò sí fún ẹnìkan pé yóò kúrò láti ilẹ̀ yóò wá lọ kó ilẹ̀ síbẹ̀ pé ọjà nìkan ló wà fún ṣé ẹ̀rọ bó yẹ kí bóyá bí àkọlé kan tiẹ̀ wà lára àkínú wípé eléyìí ò sí fún àwọn ará àdúgbò ṣùgbọ́n ó wà fún ọjà nìkan nítorí èmi kan lè wọ́n ní sọ pé mọ̀kàn ara jẹ́ mẹ́rin ọ̀lẹ̀ ẹ jí kí n lọ jù síbẹ̀.
3: bẹ́ẹ̀ni gbọ́dọ̀ sí tí a bá ti rí ní ọjà kò sí fún àwọn ará ọjà ló wà fún in fact àwọn ará ọjà gan wọn ń gbìyànjú nítorí pé àwọn náà ń dá tọrọ kọbọ láti dájú pé wọn bá wọn gbé goro dalẹ̀ sí yẹn lọ sí ilé ilẹ̀ tó yẹ kí wọn gbé ilẹ̀ lọ so a dẹ̀ ri pé nígbà tí àwa tí àwa jẹ́ ará àdúgbò tá a bá kóoru ilé wa tá a lọ dà síbẹ̀ àwa ò dẹ̀ sanwó kankan owó tó yẹ káwọn àsan fún abánigbélé tílé wa akọ àsan fún wọn so ẹ mọ̀jẹ̀ á da kinní ìlú gbogbo ẹ̀ ló létò ara àwọn ètò tó dáa tẹ́ àwọn ìjọba wa ṣe ní ibi tó bá mọ̀ pé ọlọ́run nìkan ló pé ibi tó bá kù díẹ̀ sí á bójútó ọlọ́run sì bá wa ṣe.
2: àmì ẹyin ara lè ti máa pè báyìí ṣùgbọ́n kẹ tó pé ẹjí kí n fi ìbéèrè síta náà ẹjí káwọ náà màmá gẹ́gẹ́ bí goro dalẹ̀ sí ńlá tó wà fún ọjà àwa náà wà wò ládùúgbò ilé mi wà níbi àwọn àdúgbò kan tó yẹ pé ẹ má jẹ́ ká tan ara wa wọn ò lè avoid bí goro dalẹ̀ sí un bí ó ṣe kéré tó ní owó ẹ̀ níwọ̀nba àti káwọn ọkọ̀ wa máa gbé bóyá oṣooṣù ní àbí bóyá bí ojú mélòó wọn lè wò pé ẹ̀lọ́ ni àwọn rí tí àwọn máa tún ra goro dalẹ̀ sí ṣé ẹgbẹ́ àwọn bí láńlọ́ọ̀dù àdúgbò kan lè yan ibì kan ní àdúgbò tí wọ́n wà gbé goro dalẹ̀ sí lánàá síbẹ̀ te ko ton ba gbe ni la ton ma gbe san ti won gbe sibe to ye ku wa ni ye ti won ma san fun awon ti ti won wa ma gbe boya ni osose ni abi losusu ni abi ni ojo mejo mejo abi lojo mejo gbere gbe bigba ti yan ba n gbowo olode bi pa owo odale nu ni o e wa won bo wa gbe le bayi o e lo ibi orita ti ya gbe gbe dale si e lo ma dale sibe se anfani nu wa se won le gbe ru gbe se be
3: ko si ru eto be yen ni le sa
2: mhm
3: nitori awon idi kokon oko nla to ma n gbe awon goro nla yen o lagbara die sa o lagbara die sa nitori volume of waste to n jade ni market o ni ijoba se gbe sile nbe in fact to pe won ri opportunity to pe won ri other means ni won to pe won to pe won adet tun sise lori e won o si pada ma lu ona mi lati ma ko ile oja nitori wipe awon omoko nla nla lati a fi n ko kini yen ko ti to debito wa kari
2: eshin itori awon ta wa ara ile je ma ara ile na lawa na won fe le bere ru bere ban 0705 5009 0805 5009 0809 7000 949 tabi +23 490 6000 949 number ti e pe si e ji ka o bayi nigba ti e ti so le awon ibudo konko papa julo nigba ti awon kekere basket ma wa ninu oko elomi kan le ma jangba mi boya paper nkan yo kan ju city ni awon ba ti e lonu ara yi kana sini awon oloko bo ni awon basket oko ti won na se nowo ja yin na si beun
3: e se sa ofin wa na to mu oloko ti o ba ti ni basket kekere ninu oko re so because ni terminal awon na ni goro ton ko gbogbo ile yen si so ta awon oloko kekeke ba ni goro kekeke I mean basket kekeke ninu oko won to ba ti ni terminal won ma da sinu big one ninu nla to wa nbe ti a ba ni gbele ti lo nba won gbe awon ba ni gbele n gbele ni terminal house now so awa oloko gangan o ye ka ni basket ninu oko wa fun awon ero wa so da ero ni ma ju nylon pure water nylon puff lati nu oko so ju titi
2: awon ti re ni kan te ba ri oko to gbe e wo pe le ko ye ko se run ko ba o de bo sile ninu oko gidi o si n gbele si arin titi jiga lo bayi igba ti arin ti awon ara ile lori bi won se n gbe ile a le ti kule tan nisipe awon ara ile ka kule sibi kan ki won wa gbe sugbon opolopo gbangba mi ta ba ri oko awon kule ko dotun won kan ma n lo naa ni paapaa julo eyi ti ke ba se eyi to jo ni engine ti yoo fun sinu re to pe won kan ko gbogbo e sibe won kan ko afife o si ma fe mi idanu
3: e se sa ofin wa naa abanigbele ara nkan to fowo si ni wipe bo se mo nse ile to ba ko o mo se lojo na ni ti o tun fi ni da iwala kale taarin ilu ti o ni di egbin nigba to ba gbele lati local government bi to de je pe bi to ngbe lo eyin ilu lohun ni so o ni bo se se o ye ko nfi net ki won fi bo ile won ko won toke yin ko de awon moto boy won de ma wa nbe ti won ba won toke yin so da bo won moto yen se lo to ba je pe ko nse alertis inu te so yen to e popun truck ni awon ye kon fi si kon de kon fi sinu e dada kon to ke yin dada awon moto boy won de ma won to ma ti se ki se pe to ma se lo atengun ma wa fe kaakiri iyen o ku die ka to sa iru awon ti abaderi yen a le fejo won sun gan ben a ma fun wa ni number soro soke sita awon ta bari to ba se wa baje yen to lodi so fun se pe joba o le si ni bi gbogbo awon na le ronra wa lowo ki olorun wa ti pase ijoba wa ran wa lowo
2: ami ami fashion
3: abi lo ma fejo won sun ka so pe ari bayi bayi ki se pa fi se tanu di won o ki kan ba le dani
2: ma oje ke adaje sun e fun mi ni number soro soke on ki amo sita anti won ba pe
3: e se sa
2: 0911 669 6777 0911 669 6777 awon akole won wa si adugbo ki la le fi da won pe awon ile wa lati odo joba ati pe asuju joba ni won
3: e se igba ti joba gba won fun won ni iwe o to fi han pe local government bi ni joba fi le olowo lato ti mo sise so boya won ran psp won wa ni e je ka beere won psp yan we ase to gba lato do ijoba to fun lase ati ma kole ni adugbo wa yi won ni iwe won fi han wa ta ba tun wa ni nkan to ru wa loju ta fe confirm a le pe ile ise ijoba ẹ̀ṣẹ̀ fún wa yìí ká pẹ́ minister of environment ká dẹ̀ pé ọyọ́ solid waste management authority wá dá wa ló.
2: Ẹ fẹ́ fi nọ́mbà wọn sí ti ọyá.
4: Ẹ ṣe.
3: Nọ́mbà tí mo fẹ́ fi sílẹ̀ yìí ti ọyọ́ solid waste management authority ni 08067945877 08067945877 general manager ọyọ́ ti wá gbé fúnra wọn gan ni wọ́n á dẹ̀ tọ́ wa sọ́nà ní gbogbo àwọn ìbéèrè wa tó bá wá jẹ́ pé minister of environment náà lẹ́pẹ̀ ẹ̀yẹ nọ́mbà tẹ máa pè 08062250230 àwọn náà ṣàlàyé fún wa.
2: Ẹ pè lẹ́ẹ̀kan sí.
3: 08062250230
2: lórí nọ́mbà èyí tí wọ́n fi sàn ẹ̀ báwo pé wọ́n ti ọwọ́ jà wọ́n ti dé àdúgbò yẹn ẹ pé nọ́mbà abẹ́ ní nǹkan kan tó jẹ́ wípé ẹ tún fẹ́ fi tó wọn létí kí àyíká wa kó lè bá a bọ̀ ní ẹ̀gbìn nínú lọ́wọ́ ẹ̀gbìn tí a sì mọ́ tónítóní bí aronú gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yìn tí wọ́n ń gbé ẹ mú nígbà wípé kì í ṣe ìlú ìbàdàn nìkan ni ìgbésẹ̀ àti àtò wà.
3: Bẹ́ẹ̀ ni torí pé a kàn bẹ̀rẹ̀ nílùú ìbàdàn ni cut across the whole state agbára
2: ọdún. Ẹyin gẹ́gẹ́ bí sanitarian director ẹ bá mi fún wọn ní nọ́mbà yẹn torí pé ó ṣe é ṣe kí wọ́n nìkan láti bẹ́yìn náà sọ.
3: Ẹ ṣe sà 08062250230 08062250230
2: so ètò láyìíká wa tó ní ṣe pẹ̀lú ìmọ́tótó àyíká wa àti àlàáfíà rẹ̀ náà ni a ti ń gbé láti mú wá sí ti gbọ̀yìn láti ìkànnì 32fm lẹ́ẹ̀kan sí kẹ́tó máa lọ salitiran bukola olúwaṣẹ́un àrẹ̀wò director environmental health services àwọn ni ọ̀gá ní ẹ̀ka wọléwọlé ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa ń hàn yín ẹ bá ń fún àwọn èèyàn nímọ̀ràn pàápàá jùlọ nípa ìmọ́tótó àyíká.
3: Ẹ ṣe ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru àrùn wọ sí àwọn bàbá wa sọ pé ó tinú ẹ̀gbin là wá iná báyìí ló ń wọṣọ ní ìdá tá a bá ṣe mọ́tótó a ní àlàáfíà tí àwa fúnra wa bá ní àlàáfíà ọmọnìkejì wa wọn ò ní àlàáfíà agbègbè wa yóò ní àlàáfíà ìlú wa yóò sì wà lálàáfíà àlàáfíà ọlọ́run ọba kò dẹ̀ ní fi wá sílẹ̀.
2: Ẹ̀sùn sanitarian àwọn ọ̀dánìkanrin àwọn àti wọn tí wọn jọ kọ́wọ́rin ni agboola olómù yìí wá ẹ̀sùn gan ẹ̀sùn tí a pè ní tiẹ̀ jẹ́ wa èmi ní kúnlé fani ẹ̀kọ́ kalẹ̀.

0: kò sólókì tì bí ìjímẹ̀rẹ̀ láyé mi.
1: 32 FM 94.9.
2: ó yà kí n mọ láì fún mi lówó wọn ló ti mú wọn wá níbi ẹ fòrò ẹ dààmú ẹ dẹ ní àkóbá nìbàdàn ló wà ó tó bá ti ń bọ kó wá bá mi níbẹ 32 FM ó yà wá.

0: ẹ tó já ó dọ́là ló dé láàárọ̀ yìí tí ń ṣe yín pẹ̀lẹ́ tí ń kiyín wípé ẹ mọ̀ kú àmójúbà orí ètò tá a ti máa gbé ọ̀rọ̀ à ń bára ajá ń ṣe gbà ń ṣàwòsí rẹ̀ ni nípa àjàwò ìkànnì 32 fm náà ni ọlọ́run lójó rí bẹ́ẹ̀ ọkọ àtìyàwó ń bára wọn jà ọrẹ àtọrẹ ẹgbọn àtàbúrò alájọṣe alájọrin alájọdòwòpọ̀ tí jáde.
1: tó mọnú ìwà tí mo fẹ́ aya mi àtàtà kò tẹ́rìrì tí ó dá.
0: ètò yín ló gorí atẹ́gùn òun ló gbàlú kankan kan tó bí lọ́bọ̀ ògúnṣínà mò ń jẹ́ wọ́kìlú mọ́.

ìpẹ́ ti jẹ́ síta àwọn àgbààgbà lọ́sàn-án tòní wọ́n ní dákùnkọ́ bá kọ́láyé àwọn tó jẹ́ gbìmọ̀ rẹ̀ wọ́n á tẹ́wọ́ gbà lọ́rùn ni ó dìjókòó àgbààgbà nínú kulu 32 FM 94.9 laughter house premier ayo mọ́kànlélu ìbàdàn lọ́sàn-án tòní akọ́kùnrin àǹkóbìnrin àtàmọ́dé àtàgbàlagbà tó jọ́lù fèrè ìdáyá ipa àtúkọ̀ àbójúba sátidé ni àsìkò tí dédé máa ń gbà wá láti lè sọ̀rọ̀ orí ìdáyá lẹ́kùnrẹ́rẹ́ àti láàrin wákàtí méjì ọ̀hún káti àdábọ̀ àwọn tó ní kìmí dáadáa kápẹ́ kẹ́lù wọn kálẹ̀ tó fi gbádùn sayọ̀ lórí àwọn nǹkan tó ń lọ jákèjádò lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé àwọn orílẹ̀-èdè wọn ti lọ sójú ara wọn pé àwọn ẹgbẹ́ gbọ́mọ̀lù nínú àwọn líìgì kànìkànnì kálukú ti fọ́n dàgbé wọn lọ sórílẹ̀-èdè wọn bẹ́ẹ̀ ni kiri ọ̀hún lọ lóòótọ́ ìdíje kò mẹ́sẹ̀ ọlẹ́ adúláwọ̀ wọn ti gbára wọn ní ìpele méjì bákan náà ìdíje ti UEFA Nations League òun lọ lọ́wọ́ àwọn kan ti nira wọn àwọn kan ti bọ́ síbi ẹ̀tẹ́ bẹ́ẹ̀ làwọn kan ń wábi tí wọn ó ti bọ̀ sípò padà ìdíje ti CAF Champions League òun náà ilẹ̀kùn ṣíba lánàá ìtẹ̀síwájú ń bẹ lónìí nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ míì nínú ìdíje ti FA Cup bẹ́ẹ̀ náà lásọ̀rọ̀ bó ti wá wù kórí kò dá líìgì orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn líìgì míì dúró ní Scotland wọ́n ń gba ìdíje ti FA wọn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà NPFL ń tẹ̀síwájú wọ́n gbà lónìí bákan náà ni ó tún tẹ̀síwájú lọ́la ẹ jẹ́ kí wá ti abẹ kí tirẹ̀ wọlé lọ́wọ́ ọ̀sọ́ iná ká sọ nípa ìdíje ti líìgì Nàìjíríà kádẹ̀ tinú kọ ti Katsina United káti bẹ̀bẹ̀ rẹ̀ torí pé ìròyìn tó jẹ́ jáde látọ̀dọ̀ àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láyé àjọ FIFA tó ń tẹnu ikọ̀ tó ń darí líìgì lórí Nàìjíríà NFF tó ń tẹnu wọn bóde ó ní ìkìlọ̀ pàtàkì àti ìyẹ́wó ẹ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ mọ́ tí wọ́n já fún ẹgbẹ́ bọ́ọ̀lù Katsina United lórí ọ̀kan lára àwọn olùkọ́ni èyí tó ti ṣiṣẹ́ sí wọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ikọ̀ ti Katsina ó dàbí pé wọ́n fẹ́ máa ṣiṣẹ́ ọ̀hún lódì báyìí torí Tony Bullus olùkọ́ni wọn èyí tí wọ́n gbéṣẹ́ fún ní ọdún 2023 pẹ̀lú àdéhùn ọdún méjì ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n jàǹbá àdéhùn láìsí pé àsìkò tí ìtó ló ti pè fún mílíọ̀nù 2.30 million owó náírà báyìí èyí tó ti mú ẹjọ́ wọn lọ sọ́dọ̀ àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàálá ayé tó lè wá mú àjọ ohun tí ẹ kọ ìwé ránṣẹ́ NFL NPFL wọ́n sì wá gba ìwé náà kà wípé bí ikọ̀ Katsina United tí ò bá fẹ́ rí ewu èlé nípa pé kí wọ́n gbégi dá lẹ́yìn kó mọ̀ lè ra agbábọ́ọ̀lù tàbí ta agbábọ́ọ̀lù nínú káràkátà tàbí kó jẹ́ pé wọ́n ó tún yọ nínú àmì rẹ̀ èlé ò tí ì tí kú kẹ́kẹ́ ní sáà yìí bí ọ̀rọ̀ ṣe jáde nìyẹn láti ọjọ́ kejì oṣù tá a wà nínú rẹ̀ yàn ní àná ni ìròyìn ohun ti jẹ jáde tí àjọ tó ń darí líìgì lórílẹ̀-èdè Nàìjíríà ṣe sì ti kìlọ̀ fún ẹgbẹ́ bọ́ọ̀lù Katsina United pé kó wá ó kàn kún éjì kó wọ ọgbọ́n dá látorí ọ̀rọ̀ Tony Bullus eléyìí tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ láìròtì lẹ́yìn tó gbaṣẹ́ lọ́wọ́ wọn ní oṣù àkẹjọ ọdún 2023 lọ́sì jẹ́ kí àdéhùn tẹnubodò tí wọ́n fi gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ìyẹn jẹ́ àmọ́ lára ẹran a padà sórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kákọ́ lọ lè òkèèrè náà ọ̀rọ̀ tó léwúrẹ́ jù nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lásìkò yìí òun náà ni ti ògbóǹtagí agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú Cristiano Ronaldo eléyìí tó jẹ́ pé oríire Portugal ọ̀rọ̀ fẹ́ dàbí pé ó fẹ́ rú mọ́ rárá láàrin àwọn méjì nígbà tí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti UEFA Nations League tó ń lọ lọ́wọ́ tí wọ́n sì ní Ronaldo kọ́nà lóòrò kó máa gbáradì ṣùgbọ́n tí kò wọlé lábẹ́ olùkọ́ni Jesus tó jẹ́ olùkọ́ni tuntun lọ́gbà láti inú líìgì orílẹ̀-èdè Saudi Arabia ó ní irú nǹkan ló jẹ jáde ńbẹ̀ nípa pé Ronaldo bínú bẹ́ẹ̀ ni àwọn ìyá kan tí wọ́n kọ sí nípàgọ́ àti ní orílẹ̀-èdè àbáwọn tí ẹnu wọn tọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kálukú ń sọ pé tó bá rí báyìí ó tún níbi tí àgbọ̀rọ̀ gbà bọ́rọ̀ bá kan òkè tó kọlẹ̀ ó níbi kan àgbẹ̀ ẹ̀kà àwọn nǹkan tó léwu láti jẹ jáde lórí Ronaldo kéde ṣe òpin ẹni bá dẹ̀ di orílẹ̀-èdè Portugal ní òní gan tó àwọn olólùfẹ́ sì ń pariwo lọ ni lórí pé kò sírú ọmọ bẹ́ẹ̀ o ní orílẹ̀-èdè Portugal ọba ní o ẹ ṣe lọ́ba Cristiano Ronaldo ni àwọn olólùfẹ́ sọ Ronaldo náà tí ẹnu kù lórí àwọn ọ̀rọ̀ kan láàrin ọ̀sẹ̀ náà wípé òun ò ní ti sọ bẹ́lẹ́nu tó ń bẹ́lẹ́nu tòun ṣùgbọ́n ó kàn mọ̀ pé bí ó ṣe ń ṣe òun lórílẹ̀-èdè Portugal kò tọ́ sí òun a fẹ́ kiri lójú tí ó ní àpẹẹrẹ kálukú sọ̀rọ̀ tó ń bẹ lọ́kàn rẹ̀ lórí bóyá onílédì lọ́wọ́ àbí àlejò ojú sẹ́rù àbí wọ́n jẹ ẹ̀gúsí tán wọ́n dé epo ẹ̀ta awádìí ẹni àìjírí padà kí lóyìn ò jẹ́ torílẹ̀-èdè Portugal mo sọ wá pé àpẹ lórílẹ̀-èdè Nàìjíríà dada bẹ́ẹ̀ ládùn olórílẹ̀-èdè Ghana ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó lùgbàdì bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lásìkò ẹgbẹ́ pé lásìkò tí Super Eagles tí wọ́n fi mẹ́ta panu lọ́wọ́ Guinea-Bissau bẹ́ẹ̀ ni Ghana náà ń jẹ àjẹmọ́lẹ̀ ìyá àmì ayò mẹ́rin níta bàbá àwọn orílẹ̀-èdè Ghana Black Stars níjó ní àná látara bẹ́ẹ̀ àwọn náà ti gbé ìgbésí ọ̀tún ẹgbẹ́ pé olùkọ́ni Carlos Queiroz oh my god

0: lẹyìn ìyàrí tó jẹ wá náà ni olùkọ́ni carlos cruz tó ti fi orí ẹ̀rẹ́ gánà lẹ̀ pé ká máa ṣàkóso ayé wọn àwọn ajókòó àgbà kan láti máa wòye kí ni tán ṣe wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ẹlẹ́ni márùn-ún ilé tí mo bá wọn wá ojútùú síta ni ó mọ̀ ṣe ìṣàkóso gẹ́gẹ́ bí olùkọ́ni inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti black stars orí ẹ̀rẹ́ gánà lórí iye tí ó jẹ jáde àmọ́ báyìí o wọ́n ti ka àwọn orúkọ iye kanre kanre pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù rí lórí èdè ghana tí wọ́n sì ti wà ní ẹ̀ka kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú àńdarí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láwọn àyè tí wọ́n jókòó sí ẹni tí wọ́n fi lékè ìgbìmọ̀ ọ̀hún ẹ̀gbọ́ nípa rẹ̀ ọ̀ẹ̀gẹ̀ tí ó jẹ́ pé olólẹ́wájú wọn bákan náà ẹ̀gbọ́ lẹ́yìn tó ṣe ipò kejì gẹ́gẹ́ igbákejì alága ẹ̀fẹ̀ pàpọ̀ ni ó bá jẹ́ ẹ̀tọ́ wà nípò kejì anthony bafo ni wọ́n fi ṣe akọ̀wé ìjókòó ọ̀hún tó jẹ́ akọ̀wé fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù tí agbábọ́ọ̀lù jẹ́ lórí èdè ghana wọ́n pe ògbólógbòó agbèsè àpásù náà láti wá darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ amòye lẹ́ka ti òfin ẹni tó jẹ́ balógun wọn nígbà kan ní orílẹ̀ ghana náà faisal shifsa wọ́n pe òun náà láti wá wà lára àwọn tí ó máa wá ojútùú sí àdánwò tó dé bá orílẹ̀ ghana tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ́ pé ó ti búrẹ́ kẹ́bà yìí o lẹ́yìn tí kúrọ́s tó fi ṣe wọlé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà nú rẹ èyí ò náà farapẹ́ tó ń bẹ lára kọtí spo ẹgbẹ́ orílẹ̀ nàìjíríà mo sọ fún alẹ́kọ̀ọ́ pé ikọ̀ orílẹ̀ nàìjíríà náà wọ́n jẹ́ kú gúùyà lọ́wọ́ orílẹ̀ guinea bissau àmọ́ bá ti wá ń gbọ́ nísìnyí wọ́n náà ti balẹ̀ láti àná sí ìlú moscow lórí russia síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tí ó máa wáyé láàrin orílẹ̀ nàìjíríà àti ikọ̀ ti orílẹ̀ russia ọ̀rọ̀ ìtàn tó tá à ń sọ fún yìí ó jẹ́ ọ̀kan tá a lè fẹsẹ̀ múlẹ̀ látàrí bó ìjẹ́pẹ́ tó jẹ́ alūkkóró wọn ìyẹn promise efoke náà ló fi òun léde wọn ti dé sí orílẹ̀ russia ìyẹn ní ọ̀sán àná níbi tí wọ́n ti máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lọ́jọ́ ìṣẹ́gun tó ń bọ̀ ní pàpàṣẹrẹ ti novgorod nisni ní orílẹ̀-èdè ti russia lọ́dọ̀ wọ́n bẹ̀ ìgbà kejì náà rèé táwọn pàdé ní sàn-án lágbọn tí bọ́ọ̀lù tó ti ní ìtumọ̀ nígbà pé ní oṣù kẹfà ọdún 2025 ọmọ ayò kọ̀ọ̀kan lájọ́ ta ní pàpàṣẹrẹ ti luzhniki ní moscow nígbà náà lọ́m gbogbo ìrìnàjò tí ikọ̀ eagles tí wọ́n ṣe rìn náà ni láti rí pé ọ̀fọ́ òfin òdo gbámọ́ pé ojú òpó tó ti dàrú tẹ́lẹ̀ ó tó ẹ mọ́ tọ̀ torí lẹ́yìn tá a jẹ ti ọwọ́ guinea bissau tọ́ dà pé ẹnu kún inú kún náà ni àmọ́ bẹ́ẹ̀ náà ìyípadà ti débà àwọn tí ó máa wà ní ìpàgọ́ super eagles torí wilfred ndidi àtọwọ́ àti apẹ́ victory méjì ní ẹ ti gba ìyọ̀ǹda nínú ìpàgọ́ super eagles wọ́n dẹ̀ ti wá ké pe àwọn míì john otomeru àti vince osuji láti wá jùrọ̀ àwọn tó kú ọ̀nbẹ́ mo ríra yìí níbi tó lápẹ̀rẹ̀ wípé àwọn orúkọ kan wọ́n ti àtòyè àwọn orúkọ kan wọ́n ti darapọ̀ mọ́ ìpàgọ́ ọ̀hún tẹ́ ti dé síbẹ̀ lára wọn ni kelechi anacho moses simon benjamin frederick akko adams emmanuel fernandez àti pópó ọlá abdulrasaq wọn wà lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti balẹ̀ síbẹ̀ hàn akọ̀rẹ́ agbábọ́ọ̀lù àfẹsẹ̀gbá àdénú agbọ́ ẹ̀ṣẹ́ kíkọ́ torí pé ráṣàlẹ̀ ní nílùú birmingham lórílẹ̀‐èdè england nígbẹ̀gàn ti utilitarian arena tọ́ yóò mọ̀ tún léwúra o nínú ìpele ti light heavyweight àti bàǹtẹ́ ibf níbi tí a ti bá mọ ta ni odógbè ta ni ogun pẹ̀lú bí ìkẹṣẹ́ ṣe kò ṣe ní moscow pẹ̀lú bí ìkẹṣẹ́ nínísìn ní alẹ́ tòní kọ̀nà wallace àti ben whittaker tó bá ti wo ọjà yóò tún wáyé ní birmingham ní orílẹ̀-èdè england àwọn káàdì mí bẹ lábẹ́ ìjà ọ̀tá mọ̀ pẹ̀ kẹ́lù a máa wò ẹ tí ó borí ìfagagà torí pé ẹ bá borí ìrọ̀lẹ́ inú ewu ló tún kó sí o torí pé lọ kojú ògbóògbó baby face dimitri babaye dimitri before ní lọ kojú nínú ìjà ẹtú wa borí lónìí ní mandatory bout ti ibf ó lọ kojú baby face dimitri before ẹkùn ọkọ canelo alvarez ní ìpele òní bí ó ṣe fi ti mímọ fún wa nìyẹn àgbẹ̀ kẹlu lákan náà láwù àwọn àtúntò tó ń bẹ́lẹ̀ láti gbé kálukú kojú ara wọn lágbèrè ìdárayá ẹ jẹ́ kí n sọ fún èmi ni abimbola lambe the sporting crystal abẹ́rẹ́ àti inú league orílẹ̀ nàìjíríà torí pé ikọ̀ canopilas àti sporting lagos wọn ò gbé pẹ́rẹ́gi kaná ní ọwọ́ aago mẹ́rin lónìí bákan náà nínú ìdíje ti capital champions league mo ti sọ fún àná tẹ́lẹ̀ pé rẹ́rẹ́ máa rún bẹ́ẹ̀ máa bẹ́ sílẹ̀ lẹ́ẹ̀kan sí abimbola lambe ìdúrókọ̀ mi sporting crystal ikọ̀ ege apọ̀lẹ̀ bíi bàbá èso alọ́sàn ọ̀tún ní ni wọn ìdúró wo kò ṣe dúró kò sí ní moscow.
1: ridwan adekunle clever nkin kaabo sori tun.
2: akínkún mi dọ́lápọ̀ náà kìí kábọ̀ sórí ètò igi.
3: razam kú tí ẹni tán di ranzo sport ọmọ tí ò ní kú mọ́lẹ̀ àwọn náà kìí kábọ̀ sórí ètò igi lọ́sàn tó ní ẹ máa bá a ká lọ.
4: àti gọlá ọdọ ẹ náà kìí kábọ̀ sórí ètò igi.
5: o ìlàjì ẹ̀kún náà kìí kábọ̀ sórí ètò igi ẹ máa bá a ká lọ.
1: alùkò ìfẹ́lúwa ń kìí kábọ̀ sórí ètò igi ẹ máa bá a wọ̀ ká lọ.
0: alright ká bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní sẹ́ẹ́sẹ́ẹ́ níbi tá a bá dé ọ̀dọ̀jú ọ̀gbagadì oni run kan kan be lagbere idaya e mo tan ba o lo si ni agbere idaya ko gbofori afi ti o ro ba fe loju me je loju me lowo ina lo fe ku ibo la ba ti bere ta ti bere lowo so to ni ko to ni pa lo jina o se se ko ye pe yin ni bomi te nlo tori rojo oni bayi ojo ode ni bene ko bimo are ti yo se gbe yawo bi o se mo yo si mo oko yawo o se lodi ola na lojo ta ti da na lo pe we pe agba pade e ma simi asiko ti yo simi na ni bi ti e ba ti wa fun leisure ola lojo ta da o lagbo saido osupa pelu 32 fm 94.9 yes race course amphitheater to wa ninu adama singba ni mokola ni lu ibadan la fi ipade si daddy ma kojobo mommy ma kojobo mama wolu abi ebo ka wa ka wa che sia ka wa dan sia ka fe la gidi gangan bi o mo to fe muyan to je pe wa so pe to odo je cookie wo to cement e won na bready e be yan 200 ku olohun mi si eyan population run pile ti kun space yet won available eh ira o ta tu lele tani te be kuro so yo o go wa de o ke se ka ko lele lo ti doju e gba na so atu kan le side osupa nbo lola ati awon irawo osere mi mo fe chade o nitori pe ibo lawon se da mi mo mo ku awon ipopo emi yan se promoter mo ni won lara temi ba ti pade any talent anywhere bayi ma toju e rojo tu mo ma wulo fun eni no po dada. But if time permits tomorrow, we will unleash them. They are a talent. Ogun Ben Louis. Okwen ti o gbe wa han saye. Ogun Ben Louis. Bi ti a se gbe mo ara ele. Mo ti so bo lori kan ri pe to ba karangida te ma ni ka jo share mic. Kaluko de legbe ele. E ko legbe ti yin ko kan fun anew track. E ke sa o. E sa. E bo ni Olorun lo ni papa ni Ibadan. E bo Benbi. Mouth resources wa. Naturally mo po. But mouth resources laila. E ma bo lagbo side lola. 5 la fin official time ṣugbọn ti si awa bere ke to de na ọlọrun awa nsere lo ni kini fi seyan ni wo ti nu aye ka bere ise yen ba ti se kowe re mo bi pe to bi oda wa lola ka si lati odo rudado ni okan mi ti mu oro so losan yin kutida ati ni kutiti pe e to la die ti si ago le adira ye bo ta lori
6: la die ta
0: Eh, obi aye tan ko lo mi ni. Ti ko ko wa do lo wa yi. O wa ti wa ti ba lo ki wa won so bi ni. Inu agbe kan. Okay ti o yo. Yeah. Oro na do lo bi ka discuss. Odi ru oro lo ti je olori ever since si isele ti je yo. But emi o kin fe repeat oro sugbon boro ise dagba si lo ngbon si. Life ta de wa lele. O ti yon man shee ba yi lo man shee te. One way or the other ati so, len yi eto, len yi agbo. Bo lo juta yensin, ma to bi yin lere wipe. Ta lo bu kan jan. Cristiano Ronaldo ni, a bi ekbe agbo lo de Portugal.
6: Ninu oro to wa yi la ni Cristiano Ronaldo, Portugal ati olukoni re, nye George Jesus. Eri pe lati gba toro ise le ni mo ti kept mood mi fe soro kan lori e tori pe mi fe denu mi fe benu atelogun mejeji ati gun kinna ati gun keji ti segun
0: ti ege fi ato na ni e so bo ba se ri ni agba salary lowo eni kankan leyin ti je
6: mi fe benu e
0: mi fe ba se ri nta ye fe gbo ko si pa to mo ju wa lo si le your perception e ri so pe to pe nikan ma kete ba so pe Messi da ju ro vice versa koke
6: in to wa nbe ni pe ko si tabani ka gbe lori e bi ko senti o je binugun kini
0: da yu ajawo
6: ati gun elekeji gbogbo awa la mo royan ti Ronaldo o je lati le
0: okunrin lo le ngba bo
6: lati gba to ti lati gba to ti wo limelight era ninu ko Manchester United lati labelu ko ni baba
0: Charles Ferguson
6: e ri pe lopolopo gbagan lo ati baba bi baba se gbo se kanrin to gele bi oluko ni na jo ma ni fa kaja lori ru to fe pe to fara peru nkan bayi ade pe Ronaldo de re o ma nje player je ko ma nfe play all the time ki je gbe ya pe be ya tori pe o je igba ojumo ninu re bola la fese gba tabi pe o je but passion e fun football o koja gbon ti o wa nle ilo tinu ko be ba ma sele la ni oluko ni ati agba bolu ti se agba bolu kan lasan tori pe ni taba yowo are ule de Portugal taba yowo kuro ni Portugal mi fe men to tun ni oruko to Ronaldo mi ti ri so kino ko pe ave sele ta ba de won to ifa to gbe George Jesus wonu national team Portugal a le yo kisano na do kuro nbe nigba to jo wa nu ko anasri won jo ise won de gba ife ye ti run do tin le lati bi odun meta to ti wa nbe won de jo ri gba nigba yen o de to wa gbe baba e kuro nbe ko keja ma bo national team ke to wa se kan si atin reti leyin ronaldo ta ba ni ka ma ka legend ti portugal ni ta ba ta o bi lu figo ati be be ta nka
0: uri costa pepe
6: tanka pepe
0: tanka pepe sadia
6: beni
0: ta
6: mi lo ni won lo ti se nti ronaldo ti se fun portugal nigba ti nations league de maiden edition won lo gba fun won kini na euro 2026 abi nkan o na ni o gba fun portugal pelu se o si guardiola gba fun won ni ke pe pe effort e wo to chele ni nigba ti ni semi final abi final laarin awon ati tanon jump playing ba yen ti ronaldo ni farapa
2: awon ti france
6: france e wo impact ronaldo ninu game yen up to now ko le ko sen to le raise e kuro memory awon ti won ti bi portugal gan to ba bi to ba pada wo ifese won se ati awon drama so sele nbe ye mo pe enikan tu wa to n je ronaldo ko wa n se ruru fa pa ball yi le wa kan rubbish mi so pe ba pe tori pe oluko ni gbe sori joko lo fi rubbish e o mi so be o caliber ronaldo ni portugal o ti koja pe o ye ka jo si ajo soro wa laarin baba tin ba mo le pe baba so mo laarin ronaldo ati ijo jesus ta ba de fa so be so pe gan saburo ta ba so baba so mo kawo be sugbon nigba tin kan ba fe sele o ye ko pe gege bi agba ball to je agba oje ninu nko kin sa agba oje lati o tun ni balogun ninu nko yi o ye ko pe ni pe ah game plan wa ti change o ninu mata fe gba yo o joko sori aga o to ta ba game se nlo ale pada gbe wole o ka ma gbe wole mo atmo pe kini ti wa ninu ajo soro an mejeji e de to wa wo ba to ni ko do dide lori aga ko lo mo saka kri sasoke sasodo gbe be ni pe re ti wa fun pe yo pada to wole ninu fe se won se yi lo to won ja wole bore pada mi ti se kan ninu fe se won se yan sugbon ko se en to ma se na to ba je omo kekere lasan gan ninu ko gan yo binu kilo iru awon gendo si se won ti se en to ba fun won ninu ko to fi yin mu si olu ko ni ti won fi yo butle sa bi nkan e ri wi pe ko se en to ma se la ni gbogbo wa ebi ti ronaldo ni pe o binu kuro camp ebi ti olukọ ni pe gẹgẹ bi caliber player ti ronaldo je o ye ko pe one on one gẹgẹ bi baba so mo ta be so be ka so pe gan saburo bye ni ti mo be ko se ni fese won se to ni a mo pa jo se yo ajo se yo ti wa lara mejeji ki pe se to waye
0: alukona blunt e ja fi odaju soro oya e mo ko e ja fo odaju soro ka du ko so bo se ri e ho gbe mo ya
7: ah lori oro ti Cristiano Ronaldo yen ibi gege bi wipe oluko ni jo Jesus o si ni ibi ti o ti koku and then nigba to tin promise player wipe teti jo ni ajo so ko pe to ba ya ma gbe joko ni bayi ma gbe joko ni kini kan but ti game won pada nlo to wa di gege mu yen lo ni ko lo ma won mo o mo fun 30 minutes emi wo pe oluko ni to ba ko fe implement ashe o ni lati pe player kankan joko pe a mo pe Ronaldo to bi ni to to sugbon ko si agba bolu to tobi jo oluko ni lo pelu bi reaction Cristiano Ronaldo at the end of the day bayi ko si bi are se le po to o ti je gugu e bi to awon to feran gan ti ati awon ti o feran won tin benu ha ba lo se ma kuro ni ka ba lo se ma binu kuro to ri pe won ni won lu e ninu match won lo se binu lo sugbon kan temi ri nbe le oju wi pe oluko ni jo Jesus funra ra e ko handle situation yen dada je bo nkan ta si ngbo pe kini won ni won pe si ni jo Jesus no ti bo sita ko ti so kunu kundo Ronaldo kan funra e de ti so pe o ni tactics ko ba to o ma so wo nkan to sele behind the scene and everything to sele laarin gbogbo to sele lin gbogbo nkan ti o sele laarin won emi gege bi pe oluko ni Jesus to ba mo ko o ma make a promise wa stand by it okay o ti make promise pe okay o to ba di so o ni gba match ni match bayo the last game won tan play ti o play ti o di pe ko lo wo mo for 30 minutes yen he was doing fine on the bench o den se wo nkan to ye ki agba bolu se lati support the reaction and everything everybody dey mo Ronaldo gẹgẹ bi agba bọlu dey pe se gbogbo wa elerara ni wa ba se ma react si nkan ototo ni awon mi wa to ye pe ti te ba se won won ni so sita sugbon nkan tan ma se fun yin ma buru ju te to ye pe o say stay react to so ti e sita lo so emi wi gẹgẹ bi wi pe oluko ni jojo so to mo poke won ni alpha ti omega why to se lu alpha to omega yen lati le na ko ogbeni ti game ba se ri oni ma se lu e ti ma ti need e ma gbe wole ki se pe ma loyin ni time yi o ye gbon ma loyin o 30 minutes o ya lo warm up eyan warm up fun 30 minutes o pada lo ibi ti problem ti de niyan
0: ah kalole baba wa femi ogun yemi ologuru arin pe so ojo dale o baba gbon sir. In kaka wrong ni no ki so pe player mi. Player mi. Dije lori bench lo ma gbaraji mo fe lu e. Take for example. Mo senior ege lojoko yi. Ferrari lele Cleveri odun lona ro yi. Alukore Islami alele yi. Eric re prof re salam lele yi. 11 la de lo. Microphone merin lo wa. Mo wa ni ka yi ma je up. Kí sẹ́mi abinu kẹ́ mo pe aluko ṣáájú ọdún ní aluko tó délẹ̀ ni wọ́n ti pẹ́ ṣáájú mi ṣẹ́bí òní dáa ebe mi ni coach resort mo fẹ́ ṣe coach wrong láti sọ pé Cristiano Ronaldo warm up
8: ṣẹ́rí
0: so òní kan ló wà níbi àga.
8: Ohun tí mo róye ni wípé Cristiano Ronaldo ó jẹ́ agbábọ́ọ̀lù kan tó jẹ́ wípé bóyá ká sọ pé ibi àṣeyọrí máa ń pa ní àwọn àsìkò kan wípé a ká ṣàṣe nǹkan báyìí ẹ rí i pé ó ti sọ̀rọ̀ kan ní nǹkan báyà bí ìbẹ̀rẹ̀ ọdún pé bí 1000 goals yẹn náà ni òun wá káàkiri bó dẹ̀ ṣe ń ṣe ìgò ẹsẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ní àwọn àsìkò kan wà gangba tó fi ta ní Man U lẹ́lẹ́kejì tó di wípé à ń kọlu kẹ̀kẹ́ ẹni tí ara rẹ̀ kò dá dáadáa lẹ báǹdì mọ́lẹ̀ nǹkan kan àtàwọn wà bẹ́ẹ̀ yẹn ok gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàpèjúwe ká sọ pé ẹnìkan bẹnu wa nísìnyí tó máa ń wá bí tó máa ń gbé escort méjì wá lẹ́yìn mọ́tò ti escort tó tẹ̀lé wá wá kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ bá fẹ́ fix rẹ̀ máa fix tí lè ṣe bá sọ fún ẹ pé nǹkan báyìí ni so ìwọ kọ́ ló sọ fún olùkọ́ ni ṣùgbọ́n nítorí pé àwọn òpò kan máa ń wà tó jẹ́ pé tó bá wà ń bẹ̀ ìwọ gbọ́ tí mo pé ibi tán fi ọ́ sí yìí àwọn tó wà pẹ̀lú mi jù bẹ́ẹ̀ lọ o ok nísìnyí ká wá gbé adé ká gbé adé ká gbé sórí ajá ká ní kẹ́kùn máa sọ ẹ rí i pé ẹkùn gan ajá gan máa wò pé ẹni tí ń sọ mi yìí eléyìí máa bẹ̀ lágbára o ó nìkan tó ṣẹlẹ̀ pẹ̀lú yọ iṣẹ́ ọ̀sìn ó ń bẹ ok mo ti wò pé gbogbo wa a lè gbàgbé eléyìí náà ṣé bí mo rí o ti play mátàrí tó dẹ̀ tún yọ padà.
0: Kalibularus wọlé 3 minutes wọ́n yọ
8: ó play ẹ̀ báyìí gbogbo ya wọlé o kò ṣe mátà ògbà káàdì o kò ṣe kẹ́kẹ́ o kò dáná o ó tún ní kó máa bọ́ǹta padà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé Ronaldo gbà wí pé bóun ṣe wà o òun ju òun ju irúfẹ́ irú nǹkan bá kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ player yọ kan ni ẹ ó òkè nísìnyí ṣe bí apẹ òsìmẹ òsìmẹ para àwọn ọ̀yá o kò wà ó jókòó jẹ́jẹ́ sẹ́nìkan lè sọ wípé òun ló òun ni òjà wìn sẹ́ni tí ó sì mẹ́rin sọ pé nǹkan ni ṣe déédé kọ́ ni kó wá mọ́ kéde wípé mi ò ta mọ́ inú fún inú mú gba àwọn fìtíà nǹkan kan yẹn láti mọ lè rọ́ọ̀nù ẹ̀ tó bá sọ wípé bóyá bó ṣe ń rọ́ọ̀nù tíìmù yẹn kò tẹ ẹ lọ́rùn mọ́ sọ wípé ó kẹ omi ò ta mọ́ o ibi tí mo ta dé yìí ó ti tó wàá dẹ̀ mọ́ lọ sọ irúfẹ́ irú àwọn ìwà tó ní ìwà kékèké tó ní òun náà ló fà tọ́pọ̀lọpọ̀ èèyàn ti fi ó da ó di ẹ̀ẹ́mélòó òun lẹgbẹ́ gbé mẹ́sì ní iṣu rí national team tó ń bá kóòtù kẹjà
0: àbùbá wọn ti àjọ láìsí ẹ lọdọ
8: wọn. Àwọn ìwà tóun náà nini nígbà táwọn dèbà látara àwọn palo dèbà látara àwọn balẹ̀ mẹ́sì ọ̀sán kẹ̀kẹ́ ń wòran máàcì bíi méje ń dèbà làgbá kò gba bọ́ọ̀lù mọ́rin ìgbà tára rẹ balẹ̀ ni mẹ́sì tó hàn lọ́ọ̀kì ẹ̀ pé ó ya ó go báyìí lónìí ó fa balẹ̀ ó dẹ̀ go so àwọn kí wọ́n ti tó wàá kẹ́ máa wò báyìí ò ní sọ nǹkan tó wá sí wọn pé bá ṣe rọ́ọ̀nù tíìmù yẹn kò tiẹ̀ lọ ó tóbi jọ olùkọ́ni lọ kálọ̀ tóbi jọ olùkọ́ni lọ sọ fáwọn aláṣẹ pé ẹ mẹ́gbẹ́ olùkọ́ni o màá máa ṣe coach and player. So pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí tó bá pè mí bá ní Ronaldo ni àsìkò tó yẹ kó ti yá ti pẹ́ ó ti kọjá lọ nísìnyí ó sì bá náà báyìí gbogbo pé ìgbà tó kù ní tíìmù tóbi nù lọ bíi 12 million èèyàn ló kù ń bẹ kò sí tó ibi bàtà wà nísìnyí àwọn kan ti lo bí wọn ti lọ tábàánà bá kò ń bí
0: àwọn alákọ̀ọ́kọ́ lò
8: ó tí mo sọ pé ilé iṣẹ́ ìbáyìí nísìnyí àwọn kan ti wá mo ti lọ tábà kò ń bí ilé iṣẹ́ òtún mọ̀jẹ́ lè ṣẹ́ kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ní nǹkan nìkan o nìkan ni o tó bá kó ti nǹkan so èmi rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ Ronaldo ìbáyìí nísìnyí bóyá ká sọ pé ìwà wọra ta ó lò tó lè ti ní àwọn nǹkan míì tó ti ṣe lọ pẹ̀lú àwọn ọmọ tí mo ta wà ọmọ tí kámẹ́rà ò gbé o ṣùgbọ́n pẹ̀lú irú ìwà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ó ti pẹ́ tayọ ló jẹ́ kójú rẹ̀ mọ́ rí gbogbo tí ń rí.
0: Clever ti sọ̀rọ̀ tó tẹ́ mi lọ́rùn. Dr. Kọ́lá Adékọ́lá, good afternoon sir. Àwọn ọ̀gá wa nínú ọgbà Fáfitì Ìbàdàn náà kì í fi ege sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ọ̀rọ̀ yìí ká wọn lára díẹ̀ wọ́n dẹ̀ ṣàkàwé bàbá Festus Adégbòye Onígbède Kọ́lá Máyé kí nǹkan tán fi sílẹ̀ ó bàjẹ́. When you are a leader somewhere, you are a leader, you are a leader. Tí consequence bá jẹ jáde, wọ́n ta ló lead the team yìí. A ti fèsì mi láti rí. If you cannot make decisions, you follow suggestions and suggestions might lead you where you least expected. Ọ̀rọ̀ yẹn lọ́jú nu. As the case is now, èmi ti sọ tipẹ́tipẹ́ ara fún Ronaldo ni mi. Inú mi dẹ̀ dùn pé àlùkò fi sentiment sọ̀rọ̀ torí gbogbo àwọn olólùfẹ́ máa ìlú wọn bínú sí pé ọ̀sán lọ lọ́dún àwọn. Àwọn àdẹ̀ dúpẹ́ kọ́lọ́ yọ kó nu settings ni. Àwọn àdẹ̀ dúpẹ́ kọ́lọ́ yọ settings ni. Tọ́lọ́gbẹ́ mi gbóná. For as the case is, a ti ń kẹ́ ń bí lati koko os pe ki Ronaldo koko loju agbo nigba ti Lucy nro dada ko to di lako lako aroya but o mu la kai dani boya Ronaldo ofura wa si ti re fogbo eda to nbe loke pe opolopo gba le je pe awon preacher a man for victim awon kan ta n se wa si lori o but one must be careful ta si re ba soro fun e o le ma tele en to so tele to mu dani o ye ki Ronaldo ti salagbo e a long time ago cost onira ki e to je sawawu ke po ko je pe ta ba dagbo ori ti enikan na nko ara ile oni o fe ka ku be won fe ka laju awon lo Ronaldo is biggest name in Portugal elo bere madera dugun kan to be Portugal kan no ti fe name after him ton to ba de ni investment kan to ju ti e lo awon kan be be ti an pe laare na won kan be to n bebe to je cabinet member ni won to je pa won se joba but to ba ko dance street won le ma mo won Ronaldo has a big name for them to have managed him the stage ti oro ti fe bureke ko ti awon kan lorun mo ni if not to je pe won be ro na ni country yen mi o mo be lo me se wo pe n fe so Ronaldo is wrong to have stayed beyond this time o wrong e de ko laye a kan de ti ko ko be a costa lo fi go lo na yin de be na o ro but kan ti mo so ni pe ngba ti e ba ni kankan lokan ti o da si Ronaldo o se pe gba to ko camp e gbe aso re la fe le a o lorun abi ro ni
9: Ben.
0: Number 7. How wrong? You know the
9: Crystal.
0: Oh da mo. Oh yeah.
9: Ko wrong lati fun Rafael
0: Leao. How wrong?
9: Inti o se wrong ni pe o wa ninu ofin ajo UEFA wi pe ninu DJ ti won gba lowo DJ Nations League. Won gbudo register jersey number 1 to 23 to 24 ni time jersey number 1 to 25. Ni time ti won ba fe gba ifese won se jersey yen gbudo wa pelu eni kokan.
0: E kini Leao wa ko to di pe
9: 17 lo wo. So won ni lati rara. Rara won ni lati rara. Won fun elomi na 17 Rafael Leao. Yes, o wa ninu rule. Won gbudo register.
0: Okay.
9: Won treat won won treat your dada. Se Ronaldo na treat orilede Portugal dada. Because yes, any lati bere be na. Tori fun e lati kuro ni camp. Iwo fun e o treat won dada. Ko ba ye pe won na gbojule lati na ifese won se. Tori pe oluko ni olu enu ifese won se kan o mi pe oni le gba nu ifese won se.
0: Okay. Mo ni kan kan ti ma so lori ibe yen.
9: Okay.
0: Mo dislike to the king parole nenu oloro lati mo fe wo to jari gba ti Ronaldo so pe on loro so regardless on to fe so o meso boye ko camp but ni policy kan mi on fi pamo o ibi tin ba ti ma binu ti ma ban kan je ma kuro me o e ti ma fi duro ti ma ban kan je ti o ni se repair ma kuro me o e ja lojo kan para di 32 FM 94.9 ku kale

0: 32 FM, 94.9.
1: 1. Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádùn, lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: 0707 460 3911. Adiafukọlọrọsi eleyi ti o lo re pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won farama eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bibo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbofinro ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toto e mo pate soju titi ma emi o laaro ipinle oyo ni baje o
8: bobiyin ba le fopin soyun orisirisi oro lawon eyin o ma so bi a ti naka be na ma kun sira won leti ama saju ko to soro iwo na koko ri daju ko fi re si pe n to fopin soyun awon agbalagba bo won ni omo buku o se le fe kun paje opolopo idi loro mo ko bi o fopin soyun airo tele lopo gba o se se ko mo koju isoro eto ilera abi isoro airije airimu be lo le kere koro mo ye to si nda jagun e idaju awon ara ilu lori e ti o ti eda abubo rara lopo gba ni palara iti e mo wa latodo awon to ni gbagbo si julo baba egbe okunrin olubasepo re ko to di peyan gbegbese kan nu aye labe gbese ki gbese te eyan ba gbe itan kan ni lati ro mo itan aboro eni ta ba gbo anilo lati seju anu si dipo imo benu atelu eje asoro bo ba je woni omo ri obirin anti re abi okan lara ebi re obi kilo to se iboju anu wo eni ikoni mara o re mi la ìdájú àti ìtẹyẹsí ni ló fà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbèsẹ̀ tó léwu ẹ mú ìdí àánú ìyàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902-7770-177.
9: bá a ṣe láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà láláwọn àwòrán-ṣàṣà mẹkáníìkì
10: GMF Auto Services Limited.
9: Bóyá ti débẹ̀ wo ni o jẹ́ mọ̀ pọ́mọ́nà mọ̀ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó diagnose mọ́tò yín kẹ́sẹ̀ bí wọ́n ti máa fẹnu fapò sórí carburetor. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láàmú fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ́ẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlò àtàwọn alálàtúntà gan tó wá ń kó lọ́pọ̀ yanturu ṣe rí pé gbogbo iṣẹ́ fẹ́ lójú kan ló wà.
11: Yes, so our services na consultancy, diagnosis, key programming,

0: Hello? Ekaso? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Sẹ́yìn pẹ̀lú ọtí Nàìjíríà pé wọ́n fẹ́ kọ́ Liverpool fún àwọn international kìíní yẹn. Wà kì í múra a kì í sábà múra láti bèrè. Ìgbà tó bá wá di pé pọ́blẹ́mù dé, ìwọ àmọ́ Káyọ̀dé là máa sáré káàkiri.
0: Tí Brazil bá fi lè lose.
1: Ẹ̀rù má ti fi agbára gáàsì àgbáyọ̀ náà ló yọ wá. Àwọn yẹn bọ̀ ọ̀bá náà wà.
0: Mo ti give up.
1: Bẹ́ẹ̀ ètò ẹ lọ bá ní ti
0: èwo
1: ni wọ́n gbá
0: First half move. Order be feed the plate United. Did you? Hi.
1: Báàbì ṣẹ́gun àwò ni wọ́n ṣe ẹ̀fẹ́ lè dàwà gan níbi táà ní ìgbà. Ìgbà náà láàmọ̀ gbọ́ pé kìíní kan gbé jírí tí ń kọ́ọ̀tù wàhálà fún wa nu. Ìṣèpáàní pléyà ṣògbọ́n ó ṣàánú wa
0: ni.
1: Lórí ti Ronaldo ń pè bí ìgbésí ayé ti ẹ̀ bó ṣe fẹ́ parí nu. Wọ́n bí ọwọ́ tí ń fi ọ̀rọ̀ àwọn tí ń fún un. Ẹ̀rù pẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí táwọ́ ta àwọn ló ń ṣe náà láti fi máa yìn yẹn ni Ronaldo ti yẹ kó fura ṣùgbọ́n owó tó náà lójú owó tó lójú 1000 goals tó òbí tí wàhálà ti dé bá nìyẹn kọ́ lọ́hún sàánú ẹ̀ kọ́ lọ́hún ẹ̀ ní portugal ẹ̀rọ ẹgbẹ́ tó bọ̀.
0: Thank you, sir.

0: kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sùn kankan nílẹ̀ gẹ̀ẹ́sì anybody lè ṣe tó bá wù ìyẹn egbójú jẹ́ nǹkan tẹ̀mí lápá bẹ́ẹ̀ because mi ì rí nǹkan tó tún kù mi ì mọ kò tẹ̀yẹ kan náà fẹ́ lọ appeal nínú 115 wọ́n fún yín 114 kí lẹ fẹ́ appeal ṣé appeal ó fún yín pé ẹ jẹ̀bi 114
1: okay ìkànnì àwọn fans raise ọ̀rọ̀ kan bí báyìí mo dẹ̀ fẹ́ ká jọ juxtapose Ferrari
2: ọtọkùn
1: láyé kàṣe police scandal ní Italy ìjọ túmọ̀ Juventus lórí bad year devil drink water ó burúkú jù wà ta àwọn gigi Zambrotta David Tisiget Mauro Camoranesi Fabio Cannavaro Alessandro Di Piero mi ìlẹ̀ náà Lilian Thuram ẹ má sí apárí and the likes nígbà yẹn àti bàbá oníkókèyí ọmọ Chelsea Adria Mutu pé tíṣà jábọ́ ọmọléèwé fọ́nká mo ń gbọ́ sí wípé díẹ̀ lára àwọn player man city wọ́n ti ń fa àwọn agent wọn láṣọ pé kó máa bá wọn wọ́n àbí táwọn ọ̀ṣọ́ àlù.
2: Ìyẹn di dandan.
1: Ó di dandan mọ ìkànnì àwọn fans wàásù àyè náà sí pé kéèsì Juventus ó yàtọ̀ sí kéèsì yẹn.
2: Bẹ́ẹ̀ni ìyàtọ̀ tó mo ti rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fi kéèsì ikọ̀ Juve tí wọ́n ti fi wé ọ̀rọ̀ ikọ̀ Man City ṣùgbọ́n ká fi yíra wa lásìkò ìpè kíní ìyàtọ̀ síra wọn ní tí wọ́n fi ẹ̀sùn kan ikọ̀ Juve ń gbà yẹn sí òun ni pé wọ́n san owó fáwọn rẹfúrì nǹkan ní tí wọ́n ń fi ẹ̀sùn kan ikọ̀ Man City lé lórí ni wípé Man City ná owó ju nǹkan tó yẹ kán máa ná lọ àti wípé àwọn alákòóso ohun àwọn tó ni ikọ̀ yìí wọ́n kó owó sínú ikọ̀ yìí lọ́nà àìtọ́ wọ́n parọ́ wípé owó advertisement àti owó sponsorship ni owó táwọn ná ó dẹ̀ yẹ pé àwọn alákòóso wọn ló ń kówó sí so ìyàtọ̀ méjèèjì wà ńbẹ̀ bọ́ ṣe rí fún àwọn agbábọ́ọ̀lù wọn gbogbo àwọn agbábọ́ọ̀lù yìí pátápátá tó wà nínú tíìmù yìí pátápátá ló ti máa kàn sí ejente láti máa bèrè pé kí ni ọ̀nà àbáyọ kí gangan nìkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí in tó wà ńlẹ̀ yìí ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n máa lé Man City kúrò nínú líìgì lẹ́gẹ̀ẹ́sì ara nǹkan tó jẹ́ ara nǹkan tó jẹ́ ìgbésẹ̀ tán lè gbé ni ó lè jẹ́ pé wọ́n máa lé wọn lọ sí championship ó lè jẹ́ pé wọ́n máa lé wọn lọ sí national league bẹ́ẹ̀ mi sì ti ń pariwo láti jọ́ yìí wọ́n dẹ̀ lè expect wọn kúrò nínú league pẹ̀lú gbogbo ẹ̀sùn àpapọ̀ jùlọ pẹ̀lú bọ́n ṣe ń bá ikọ̀ bọ́n ṣe ń bá àwọn àjọ league lẹ́gẹ̀ẹ́sì bọ́n ṣe ń bá wọn fa wàhálà yìí so now àwọn agbábọ́ọ̀lù mi wà nínú tíìmù yìí tó yẹ pé wọ́n ní àdéhùn ọlọ́jọ́ gbọ́rọ̀ irúfẹ́ irú ẹ̀ ní Erling Haaland tó tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún mẹ́sàn-án ní bóyá bí oṣù mélòó kan sẹ́yìn ọ̀gá ẹ̀ kankan ò pé so àwọn kankan wọ́n tẹ́ pé wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́jọ́ tó gùn irú fi fódìn tiẹ̀ náà
1: ó ti fódìn
2: òun tiẹ̀ ṣe fódìn ṣe lè dúró òun lè ṣe ìwúwa bíbù fọ́n ṣeṣe pé ẹni wíẹ̀ tí ìbáhùn kò jẹ́ ọmọ ikọ̀ yìí ni mímọ dẹ̀ dàgbà sínú tíìmù yìí bọ́ ṣe ráwọn tó kù pátápátá kò sí kankan nu wọn tó yẹ pé ó ní nǹkan kan tó jẹ́ nǹkan tó yẹ pé ó dé mọ́nú ọkọ̀ Man City gbogbo wọn lè lọ ṣeré ibi tó lọ Krista kì í ṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn player kó bá yẹ pé wọ́n padà dájọ́ tó jẹ́ pé ẹjọ́ yìí sun ikọ̀ Man City lọ síbòmí àwọn players because currently báyìí ẹ lọ gbogbo national team tó ń play gbogbo àwọn ikọ̀ tó láwọn agbábọ́ọ̀lù tó jọmọ Man City nínú wọn Man City ti fún wọn ní ọ́dà pé kán má jẹ́ kí àwọn player àwọn bọ́ta wá ṣe ní tí tó jọmọ́ media kí match bá tán kò bá àmì goal márùn lórí kankan ni wọ́n bọ́ta kó wá bá media sọ̀rọ̀ so wọn ti stop ẹ láti jọ tuesday tí ọrọ yẹn ti túká so nísìnyí láti fẹsẹ̀ wọn sì tán máa gbá lọ́jọ́ sunday ọrọ̀ àti sunday tó ń bọ̀ lẹ́yìn sunday yìí on the 10 kojú ikọ̀ liverpool ni wàhálà ti máa dé táwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní gbéná lé wọn àwọn agent ti máa bá wọn ikọ̀ sọ̀rọ̀ láti máa wò pé kó bá yẹ pé kiní ìpadà di wàhálà ṣé ó lè wá sínú tíìmù yín kí ló wà nílẹ̀ ta lè rí gbà kò sí bó ṣe máa ṣẹlẹ̀ àwọn player pọ̀ tó máa sá lọ bọ̀ àwọn player yìí ò lè lose inter fi lè lose ìlówó tí Man City fún wọn torí púpọ̀ nínú àwọn players yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan sọ kiní kan pé gbogbo ọ̀rọ̀ tá a ṣe ń sọ lọ́wọ́ yìí kò tí tàn because 2009 sí 2018 lọ̀rọ̀ ti rí pinto tú síta láti 2018 sí àsìkò yìí ṣé Man City ṣé ti stop nǹkan ṣe ni ṣé wọ́n ti stop gbogbo nǹkan dánwò láti 2018 yẹn sásìkò táwa ẹni mi ò rí pọ́n ti stop so àwọn players máa lọ àwọn player yìí dẹ̀ máa lọ lówó tó kéré ni because Man City máa need láti san gbèsè púpọ̀ náà agbábọ́ọ̀lù yìí máa padà lọ kò sí nǹkan tó fẹ́ ṣe sí àfikún wáyé pé wọ́n padà wá rí yanjú débi pé points náà padà yọ tẹ́kọ̀ máa dúró nù jẹ́ league lẹ́gẹ̀ẹ́sì lókù.
1: ó máa wá dáa fún wa láti sọ pé england is no more sky blue england is deep blue.
3: Krista ẹ jẹ́ kí n sọ wọn gan fún wa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe sọ wípé ẹ̀sùn yẹn bíi 115 kò ń ṣe bẹ́ẹ̀ yẹn ni ẹ̀sùn ilé ẹjọ́ ṣe máa ń rí o fáwọn tí ò bá o ba se esun eyo kan lara esun eyo kan won le yo merin nbe
1: lo
3: ta ba yo merin nbe yen to ba ti je bi e to je principle one merin yen o se je give

0: ẹ̀jẹ̀.
1: Come on.
0: Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni MC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣàgbátẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: Man no be machine. That's why you need Aleve. Rise above pain with Aleve. If symptoms persist after 2 days, consult your doctor.
1: Má jẹ́ ó súwẹ́ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yin ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.

0: chin chin.
1: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.
2: Bóbìnrin bá lè fòpin sóyún oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn mọ̀ sọ bí ẹ ti ń nàka bẹ́ẹ̀ náà mọ kùn síra wọn létí àmọ́ ṣáájú kò tó sọ̀rọ̀ ìwọ náà kọ́kọ́ rí dájú kò fi rẹ̀ sí pẹ̀ntó fòpin sóyún àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí ló rọ̀ mọ́ kóbìn ó fòpin sóyún àìròtẹ́lẹ̀ lọ́pọ̀ ọgbà ó ṣeé ṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu bẹ́ẹ̀ ló le kéré kọ́rò mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀ ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dáàbò bò rárá lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ bàbá ẹ̀gbẹ́n ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbé ìgbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ téèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́ ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wọ̀ ni ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin kí ló ń tó ṣe ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mílà ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbé ìgbésẹ̀ tó léwu ẹ mú ìjì àánú ìyàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902

0: kúrọ̀lẹ́ ní gbogbo bíkíbi tẹ́ ti láǹfààní láti mọ́ darapọ̀ mọ́ wa. Ìkànnì adẹ́rìn pòsónú, ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. Ta kalẹ̀ sí Laughter House orí òkè téńté Mọ́kọ́lá, ìyẹn Premier nílùú Ìbàdàn. Peter Ọláṣùpọ̀, Captain Pitu, òun lorúkọ tèmi. Mo kí yín ẹ kúrò lẹ́wọ̀. Ẹ tún káàbọ̀ sórí ètò àgbẹ̀lọba fún tìrọ̀lẹ́ òní. Orí ètò àgbẹ̀lọba láti Mọ́ndára wa lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ àgbẹ̀, àgbẹ̀ olóhun ọ̀gbìn àbí àgbẹ̀ olóhun ọ̀sìn, táwọn fi dára wa lẹ́kọ̀ọ́ kan àbúmi bá a ṣe ṣiṣẹ́ àgbẹ̀ lọ́nà tìgbàlódé tá a fi jèrè láti ibẹ̀ tá a sì fi mú níṣẹ́ lọ́kùnkúndùn. Ní ìrọ̀lẹ́ tòní lórí ètò àgbẹ̀lọba, kí mọ̀ kí alàgbà Abiola Ọláìtàn, aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Ben Grace Agro Limited, ẹ kúrò lẹ́sà o.
1: Ẹ kúrò lẹ́sà o.
0: Ẹ kúrò lẹ́, ẹ kú ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ mẹ́ta ni.
0: Lónìí, ohun tí ẹ mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lé lórí ọ̀gbìn mọ̀ríngà. Kí gan ni mọ̀ríngà yìí, bó ló ṣe rí? Ẹ bá wa júwe rẹ̀.
1: Ẹ ṣe sà. Mọ̀ríngà ní kúkúrú, mọ̀ríngà èso igi ni, tó máa ń so ní igi, is the perennial crops. And oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa ń lo mọ̀ríngà fún oríṣiríṣi nǹkan. So mọ̀ríngà jẹ́ annual crop, tree crop ni, kìí ṣe àwọn nǹkan tí a máa ń harvest bí olóṣùn mẹ́ta, olóṣùn mẹ́rin. So tree crop ni. So òun wọ́n sì ẹni tí ò bá tún wá lè mọ̀, wọ́n a tún máa ń pè ní orúkọ kan, tá máa ń pè ní miracle tree.
0: Miracle tree.
1: Nǹkan kan wà bẹ́ẹ̀ ni, miracle tree.
0: Okay.
1: Nǹkan kan wà tá à ń pè ní miracle leaves, but eléyìí miracle tree, a máa ń pè ní miracle tree. So a Greek name ẹ, a máa ń pè ní olivera.
0: Olivera, okay.
1: Ó da gan tó jẹ́ pé àwọn companies ńlá ló máa ń lò. Ó dẹ̀ dá ní àwọn ilé, ní ilé ìwòsàn wa náà, because anything tó bá ti jẹ mọ́ ìlera, mọ̀ríngà dá fún gan. So gbogbo àwọn cosmetics tá máa ń lò, bí àwọn ìpara cream, oúnjẹ tá máa ń jẹ, mọ̀ríngà wà nú ẹ̀ tí wọ́n fi ń ṣe. So mọ̀ríngà jẹ́ èso tó ṣàǹfààní gan. Ó dẹ̀ wà highly exportable fún àwọn companies ló ń lò, àwọn companies ńlá ló ń lò.
0: Alàgbà Abiola Ọláìtàn, ṣó ní àwọn ìlú tá a ti lè gbin mọ̀ríngà? Pé bóyá pa òkè ọ̀ya ni o, bóyá ilẹ̀ ẹsẹ̀ odò ni o, bóyá irú ọ̀dọ̀ wa ń bí ni o, àwọn apá àbò láti lè gbin mọ̀ríngà?
1: Áfíríkà, a lè gbin ní Áfíríkà, a dẹ̀ lè gbin ní Europe. Ó da láwọn side wa yìí gan, especially Nigeria. Nigeria ni number one ní Áfíríkà tó ń ṣe, but àti ní ètò ọ̀gbìn ẹ̀ dáadáa bó ṣe yẹ. Àti ní bó ṣe yẹ, but ní Nigeria bí báyìí, àwọn south west wa ń báyìí. South west gan ló tún wà favorable much. Àwọn apá other side yẹn tó jẹ́ up north, wọn ò ní potential valuability of the land. But lọ́dọ̀ wa ń bí báyìí ní south west, a ní viability of the land, because ilẹ̀ tó bá ní, tó bá wà tó rich, àwọn ilẹ̀ wa ń bí báyìí ó dẹ̀ rich gan. Tí o lè gbé mọ̀ríngà, tree crop ni mọ̀ríngà, bí mo ṣe sọ. Ó dẹ̀ máa ń tètè ya, ó máa ń yára láti dàgbà. So oríṣiríṣi nǹkan, ẹni tó bá fẹ́ gbin mọ̀ríngà, nǹkan tó bá fẹ́ fi ṣe ni yóò fi gbin mọ̀ríngà, because aláwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbin mọ̀ríngà, seed ẹ̀ ni wọ́n fẹ́ máa lò, tí wọ́n fẹ́ máa tà. Aláwọn kan tó jẹ́ pé wọ́n á gbin mọ̀ríngà tó jẹ́ pé pod yẹn ló kó seed sínú,
0: Okay.
1: A ni awon kan to je pe ewe ewe la won fe ma lo.
0: Okay.
1: Boya market to fe ma ta si ewe ni won fe ma lo. So a de la won kan to je pe seed ni e gangan la won fe ma fi se oja je ti won. So orisirisi nkan ti a ba fe fi moringa se because o yala tree crop to yala juni.
0: Oda iru le wo la le gbe moringa si ka bere lati
1: lo mi so ile to ba ti je leledu ile ledu abi o ni o je alumu o je mixture iledu ati iyanrin so o se gbe moringa gan ile to ba ti le retain omi to ti le hold omi dada
0: so na ni varieties
1: only varieties o
0: okay ta ba fe gbe
1: alawon ile ali awon early maturities ani awon early maturities to ye pe within 4 to 6 months nkan ton ba fe se to ye pe ewe ni won fe ma lo ofun annual o ma tete won tete ma cash out lori e along variety be pkm pkm 1 pkm 2 different different varieties to ye pe o po to ye pe a le lo fun won. So within 4 to 6 months, wanted to harvest our yen, our ni IB. At the long of what you within 6 to 18 months. Every month, some of in cotton buffet, she market to buffet, tassi, Luma determine what he moringa to fake me. And long duration to my take because moringa to batty berries, fruit to buy a seed, lofema lu to batting berries, fruit. After 18 months to batty berries in fruit so only one my harvest in every two months
0: oh to batty koko the first 18 months oshu meji dini ogun to ti gasoke o ti mature lenye re a li makore re loshu meji meji meji
1: li makore re
0: titi dibi yodume luni yo loko to di pe yo pafuka
1: 20 years and above
0: oh oda osu wo la mo npin moringa abi osu wo la kore re osu wo la npin
1: osu ta npin osu ti ojo ba ti bere ti le ba ti tutu that's wa won bi osu kerin osu le to su keta mo osu kerin
0: okay.
1: Ma npin moringa
0: ta ba ti bo si asiko yi ta fe gbin ta ti ni seed ko wa lesese bi a se ngbin moringa
1: yeah, it be round to buy it in a large commercial form. Where answer be hectares.
0: Okay.
1: One map plow go one. One plow go one. One day killer yes go soft da da da da da da da da. So one day ma one mu see de one bere ti ma one ma fi be leo kokon. Because bi peyan keyan ma dig ile die die die ni ke se kile yen ji ke se bi awon kilo rupe yen awon coconut palm tree but titi e space in ko to ba fe fi se bi mo se so because orisirisi ni boya eni to ba fe bo fe ma gbin seed nisin planting population ne
0: okay
1: a le so pe a ri awon to ye pe a ma ni use 1 meter by 1 meter ala won ko da to pe use 2 meter by 2 meter we n to ba to je pe ewe last one and it could be 0.5 meter by 0.5 meter 2 to a meter so orisi bi o ba nkan to ba fe se gangan ni la ma je la to ba ti so fun wa last of e goke
0: nkan to ma se re
1: eh eh so moringa o nka luku market to nka luku fe lo o orisirisi so general spacing ko si because tin ba so pe ko lo spacing yi to je ye pe oto ni kan ti won wo boye ewe lu fe lo spacing ne yato si pe okay fruit e lo fe ma harvest so spacing ne yato si pe okay o pod la so lo fe ma yo so we have spacing o yi to kere ju ni 0.5 meters 1 meter by 1 meter
0: okay
1: 2 meter by 2 meter so nkan to ba fe se la so fun e le lori pe space by the wallo to let you follow agronomic standard here with the exact population MRE yield to shedada.
0: Nigga ti aba ti wagin mo moringa wa tan ki la won kan to ku to ye ka ma se lori re se ojojumo ka mo wa mo won omi si ni abi yo la won itoju ta mo fun so lasiku ti kokoro wa bi agbado to je pe atimuka awon kokoro le fe je o o ti ye ka fin o osu melo melo la mo fin
1: e mo pe moringa eni to ba tin wo ipo wo fe ma export e jade
0: okay
1: in my advice e ko go on organic farming ko ma lo npk e mo pe awon npk wa is a chemical fertilizer
0: okay
1: not organic eh eh so if eni to ba fe se ru large commercial acres hectares be to de be ma export e ko go on organic because moringa go fun re go ohun go wa naturally organic alelu moringa as an organic manure lori farm so to ba ti di pe won fe gbin be to won fe gbin be yen so me ma advice won pe kon kon go organic in a large scale because tile yen ba ti wa rich nitori e mo fi so ni ibere pepe pe asiko gba tojo ba ti bere to ti wa fully established lo da ke yon magbi lo da ke yon gbi moringa to ba de ti fi di mule e mo pe inu moringa eni to ba te ba ti ri te ba ti ri igi moringa
0: yes
1: o ma o da bi e mo bi igi pepe se ri bi igi pepe se ri ehn die na ni won kan fi yato igi pepe ma ndan lara but moringa na ma ndan lara but ohun na ni okun ninu bi oni okun bi igi moringa bi igi pepe nu se lokun but ohun kan strong die igi pepe lo so o de ma ni eka a lot of eka lati le so toju yen ba ti bere si wa fully establish ton ba ti mi ohun bere si to ba ti fidi mule o lo nti eniyan lawon kokoro to de ma try lati affect
0: awon ka to lo bi kokoro e je roju oja na ka pada de e ba wa mu lati bi kokoro to mo affect ogbin moringa ambo e ku kale o

Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́nipò ṣòdún 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

0: mẹ́rin àṣíjì àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mix ló ṣàgbátẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: lọ́wọ́lọ́wọ́ báyìí apá abuyan ti ń gbin moringa jù.
1: Tó ti ń gbin moringa jù south west ni.
0: Nílẹ̀ Yorùbá ń bì yí ṣó ní ìpínlẹ̀ tó jẹ́ pé moringa ni wọ́n náà ń ṣe jù láti lè lọ́mọ oko tàbí.
1: Àwọn bí irú àwọn Èkó Ọ̀yọ́ kò tí pọ̀ dáadáa because ó láwọn táìmù kan tí I try láti sọ fáwọn èèyàn nípa ètò ọ̀gbìn moringa tí àwọn investors kan wá tí wọ́n nídi moringa tó yẹ pé a bá àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan sọ̀rọ̀ lórí ẹ̀ but wọn ò tí ì fẹ́ mọ value ẹ̀ but ìgbà tó wá di pé gbogbo wọn náà ti wá ń lọ sí medical center táwọn kọ̀ọ̀kan wọn ti ń lọ medical center làwọn kan ń gbin ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì so kò tí pọ̀ dáadáa ní ilẹ̀ Ọ̀yọ́ ń bì báyìí but àwọn big city bí Èkó àwọn Port Harcourt àwọn kọ̀ọ̀kan náà ń gbin bẹ́ẹ̀ tó yẹ pé that's their major business so because wọ́n máa ń transport àwọn mọ̀ àwọn shopping mọ̀ yẹn irú àwọn Shoprite àwọn Ace mall gbogbo àwọn shopping mọ̀ yẹn àwọn big big shopping mọ̀ tó wà láwọn bigger cities yẹn so wọ́n máa ní láwọn stores yẹn.
0: Hello ẹ kúrò lẹ́. Yes sir.
2: Láti ọ̀bẹ̀rán ní ẹrùn mo la títù
0: yìí. À ń gbọ́ yín sà.
2: Ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ yẹn gan éka mélòó gan làwọn gan gbìn láti lè gbọ́ bóyá ta lè fẹ́ ṣe tó tàṣẹ ṣe wá síbẹ̀ kà ń ṣe wàá wò gan éka mélòó gan làwọn gan gbìn gan.
0: Ẹ ṣeun. Ìbéèrè táwọn ń béèrè ni pé bí éka mélòó rẹ̀ lẹ́yìn gan gbìn tàbí tẹ́ ẹ ti gbìn ṣáyé èèyàn lè wò pé òkè o bẹ́ ṣe ń gbin moringa.
1: Although demo plot làwa ní àwọn ò tí ì gbin éka ẹ mọ̀ pé researcher làwa and agronomist dẹ̀ tún ni wá so àwọn ò gbin in large demo la máa ń ṣe fáwọn àgbẹ̀ láti fi kọ́ wọn ṣe mọ̀ pé nǹkan téèyàn bá fẹ́ kọ́kọ́ gbìn á demonstrate ẹ̀ fún wọn physically a ní sọ on a theory ground a gbin ahead so a máa ṣe bó ṣe kún ṣe ṣe sínú oko ni àní bàbá ẹni tó jẹ́ bàbá tèmi gan ní moringa tó gbin moringa fún rẹ̀ jẹ́ pé kò sọ́dún ohun tó máa ń já ó máa ń já fún rẹ̀ tó pé àwọn èèyàn máa ń gbà lọ́dọ̀ ẹ̀ ni but àwọn gbin àwọn ògbìn fún títà o wọ́n gbin àwọn èèyàn máa ń gbé lọ́dọ̀ wọ́n máa ń gbà lọ́dọ̀ wọn ni.
0: Ẹ ṣeun mo lérò pé àlejò wa náà ti ẹni ó pè wá wọlé àwọn náà ti gbọ̀ ni apá abẹ n báyìí 07055949 àbí 08097949 0906200949 àwọn nọmba tí ó wọlé sí orí ètò nírọ̀lẹ́ rèé.

0: ẹjẹ.
1: Ah, ibo lo lo.
0: Mo fẹ́ sáré débi bẹ́ẹ̀ di ọmọ ìyá mi kan ni.
1: Débi náà wọlé kí n change ká yọ ṣe lọ.
0: Àmọ́ bọ̀dá o mọ̀ pé tí ò ní mọ́tò lè wọ ọbẹ̀ yẹn ni. Mọ́tò kan fẹ́ èèyàn kan ni.
1: Ok, ẹyin tẹ ní ká ni.
0: Ẹ nà o.
1: Ayé mo lè ká o.
0: Kò ní túmọ̀.
1: Ṣẹ̀bọ́n náà wájú bẹ́ẹ̀ ló ń lọ.
0: Ọ̀nà wájú náà ni mo ń lọ.
1: Dọ́ọ̀pù mi wájú.
0: Bóyá wọlé.
1: Bóyá náà.

0: ọmọ tó fà wà nù sweet yìí náà.
1: So like yẹn.
0: Mo like yẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yà máa bẹ Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọn náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kàrí o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Ah, máa wọrí ní tiẹ̀. Ọ̀gá, ẹ jẹ́ jẹ́ rìn.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ́ ni kò ti tánú mọ́tò.
0: Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀.
1: Ẹ má wọrí já lọ́mbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fi hàn rípo náà. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kò take care ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ní fílẹ̀nsì pé mi mo ni mọ́tò so èmi ló ń fọ́ fún. Ó dà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀tò ti tánu mọ́tò.
0: Ṣé kó bá tánu mọ́tò kó lọ rí epo sí?
1: Ṣé máa ṣe transfer àti ẹ̀ta bá dé ní epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer àti hàn. Kókó wá gba báǹkì mi kó lọ gẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.

0: láti ìkọni 32FM 94.9 à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé a kú déédé àsìkò yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́sítún lórí ọ̀fẹ́ láti tún máa wò wá a kí wa káàbọ̀ sórí ètò níbàdàn láwà ìbàdàn láwà tá a ti ń fẹlá ìbàdàn láwà tá a ti ń jayé ìlú ìbàdàn ò ní dàrú ọdẹ ni kọ̀ọ̀kan wa náà sì ní gbóná bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ogun ò ní wọbẹ̀ láṣẹ àdẹ́dá olúbìpẹ́ fatoye lókọ mi mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò níbàdàn láwà níbi tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò nípa ìtàn àwọn bàbá wa yálà ojúlówó ọmọ bíbí ìlú ìbàdàn àtàwọn tí kì í ṣọmọ bíbí ìlú ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ nílùú ìbàdàn lọ́sàn yìí pẹ̀lú orí ọ̀fẹ́ olódùmarè olórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé a wà lágbàlá ọ̀kan lára àwọn bàbá wa aṣáájú ẹ̀sìn òun ni wọ́n bàbá pè wọ́n ní bàbá kéwèjẹ̀ déédé ara náà ni ògbóǹtarìgì olùkọ́ akọ́ṣẹ́mọṣẹ́ òun ni wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ bàbá ìwé bí wọ́n ti ń kọ́ ni ẹ̀kọ́ nípa ti ìlànà bá ti lè mọ̀ ọkọ̀ mọ̀ọ́kà bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ olùkọ́ nípa ti ìmọ̀ ẹ̀sìn ìyún nílànà ti islam bàbá wa alhaji tairu morakeyo tairu ẹ̀kalẹ́ ẹ̀kú déédé àsìwò yìí alhaji àkíyín lẹ́ẹ̀kan sí ẹ bá wa kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn olólùfẹ́ yín ẹbí ará àtọ̀ rẹ tí wọ́n ń gbọ́ yín tí wọ́n sì ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀.
1: déédé àsìkò tí a wà yìí gbogbo ìgbà tí ètò yìí bá bá wa a kú déédé àsìkò ìgbà rẹ ni yóò jẹ fún wa o.
0: àmì.
1: orúkọ tèmi ní kúkú òun ni alhaj tohir tí yorùbá ń pè ní tairu morakeyo tohir mò ń jẹ orúkọ bàbá ńlá bàbá mi ìlójọ jẹ pé tairu tairu.
0: torí mo ti ní màá béèrè ìbéèrè lórí ẹ náà tẹlẹ pé báwo ló ṣe jẹ ṣé ó máa ń nídìí kan tí àwọn òbí fi máa ń sọ ọmọ bẹẹ pé ó dà bá jórúkọ bàbá mi o ìwọ náà sì já ìdí kan wà tí orúkọ yìí fi jẹ yọ.
1: gbogbo yorùbá ló ti mọ̀ yìí pé yorùbá nínú gbogbo ẹ̀yà ó yàtọ̀ gédégbé a kì í fẹ́ sọ ilé nù bí a ṣe kì í fẹ́ sọ ẹbí nù a rí wípé tí wọn bá ti bí ọmọ lójú ẹsẹ̀ làwọn àgbàlagbà ó ti máa sọ wípé ọjọ́ ẹni báyìí ọjọ́ ẹni báyìí so fúdi eléyìí àwọn yorùbá náà ti rí gẹ́gẹ́ bí àṣà tí a gbà wọlé mọ́ ẹ̀sìn islam torí pé àwọn lárúbáwá àwọn náà ń lo ẹ̀kọ́ àṣàrù titiwa ẹ̀ náà dáwà náà máa ń lo wípé bàbá kan tó ti lọ tí wọ́n bímọ tí wọ́n wá bí kalẹ̀ tí wọ́n ní ọjọ́ bàbá wọn ọmọ pè ní babatunde irú babatunde yẹn nílẹ̀ lárúbáwá àwọn náà wà mọ́ ò pé ọmọ ìjọ bàbá mi ọmọ ìjọ bàbá mi islam sì fààyè gbà kéèyàn sọ ọmọlórúkọ bàbá bàbá èèyàn àbí bàbá èèyàn gangan kódà èèyàn láǹfààní àti sọ ọmọ rẹ ní orúkọ rẹ náà gẹgẹ bí èmi tí mò ń bá wa sọrọ ọmọ mi àkọbí ọkùnrin tairu tèmi náà ń jẹ ìlú náà jẹ rákìyàn tí mò ń jẹ ìní ń jẹ ó kì nìkan.
0: ló yàtọ̀ ó dà ẹ ṣeun alhaji ẹ já bẹ̀rẹ̀ báyìí ní tààràtà ọmọ ìlú wo ni ọmọ bíbí ìlú wo ni.
1: látòkè délẹ̀ àti apá ọ̀tún mi àti apá àlàáfíà mi ìbàdàn ni mo jẹ́ bàbá mi jẹ́ ìbàdàn ìyá mi jẹ́ ìbàdàn.
0: bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà náà lẹni mo kò àmọ́ lápẹ̀rẹ́ tó tó ṣe bí òwe sì ní okun ò ní gògògògò kó má níbi tó ti sọ wá àti pé jẹ́ bí ìlànà àtẹ̀lé tó ti wà ní fún ìlú ìbàdàn wọn ni ojúlówó ọmọ bíbí ìlú ìbàdàn tó bá nílé ìloko alhaji bíbèrè ò bá ní dìjà níbo loko yìí.
1: àjíà ló kó wa.
0: àjíà kan náà.
1: àmọ àjíà ni mí.
0: a jẹ pé ẹyin lẹni gómìnà.
1: àwa la ni mo mọ àjíà ni wa. ní ìdílé màmá mi alájá ni oko màmá mi.
0: ìjọba àbílẹ̀ wo nìyẹn wà.
1: gbẹdà local government.
0: kí.
1: oko màmá wa ni alájá.
0: ilu wo ni won wa fori yin se lu badan na ni se peyan le jomo onilu lotun losi sugbo ko je pe boya lati bi ta tin soro aje kiri ki wo ma le bi ni silu eni gogo ibo ni won fi ori yin so
1: ilu badan ni won bi mi si ni ile iwo santi o ni orupo nilu badan daada ni agbegbe ti mo gbe ti won bi wa si ni oke adu a ri wi pe oke adu nile ibadan arin gbogbo lo wa
0: be
1: ile iwosan to si gbajugbaja ti awon katoliki to wa ni agbegbe wa ibe ni won bi mora fiyan ti kon ba wa soro si
0: oda e wa je awo bayi ile eko payamoriwo o le lo pe eyan ti e so po o nbere alaji ko to di wi pe a lo si ile eko nipa ti won bi yin si agbegbe okeadu ni ilu ibadan bi se ibi na le ti se kekere ka wa mu mo ibi te ti bere ile eko
1: igba ti won bi mi ibadan na ni mo ti se kekere ibadan na mo ti kawe alakobere ibe na mo ti ka girama ibe ni Olorun ti ni kin tun lo si ile eko ti Larubawa. Eyin ti ile eko Larubawa onimo wa lo si ilo ipinle Ogun lati lo ri se itesiwaju eko mi nipa kiko nipa eto ikoni ta mo si NCE ni Ogun State Labekuta. Eyin eleyan ni mo wa sese wa rin jina die lo si ile awon Awusa ni ipinle Sokoto.
0: Eja pada sile. Ile eko payamoriwo to je alakoko bere wo le lo nilu Ibadan ki loruko e.
1: Ile eko ti mo lo je ile eko to gbaji to gbaji ni Ibadan. Kora mo je wi pe tete isto fi de asiko ta nsoro e na ile eko na si wa. Ile eko ti mo lo je Queen of Apostle Primary School. Oluyoro ti won da sile ni odun 1955.
0: Ile eko Queen of Apostle.
1: Eh,
0: sugbon nkan ta mo ni pe ile eko iyawo obirin nikan lo nlo sibe, bo ni tin ti
1: je nbe. Ile eko bere re okunrin atobirin ni nlo.
0: Akoko bere re.
1: Ile eko won ti akobere je payamori ti o ba pe ni payamori.
0: Eh,
1: atokunrin atobirin ni won nlo sibe.
0: Ibele yin lo.
1: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kẹrin nínú ọmọ bàbá mi tó lọ síbẹ̀.
0: Wow. Lẹ́yìn ìgbà tí ẹ wá parí ṣẹ́bẹ̀ náà lẹ ti parí ń bẹ ṣe ìwé mẹ́fà náà lẹ ń kà náà ni.
1: Mo ti parí ìwé mẹ́fà. Lẹ́yìn ìgbà tí mo parí ní ìwé mẹ́fà
0: mi
1: tí a sì dánwò àti bọ́ sí girama mo tún tẹ̀síwájú láti lọ sí ẹ rí pé Queen of Apostle ilé ẹ̀kọ́ Kátólíìkì ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ náà ni mo tún ní ìtẹ̀síwájú láti lọ sí ilé ẹ̀kọ́ girama kátólíìkì tí í ṣe Loyola College.
0: Wow.
1: Bákan náà so ìgbà tí mo dé ìpele kẹrin torí ètò ẹ̀kọ́ tí a fẹ́ kí n kọ́ nípa rẹ̀ tí í ṣe ìmọ̀ nípa Islam tí wọn ò gbà yé kí n ṣe ní Loyola College. Òun ló mú mi kúrò bẹ́ẹ̀ mo fi wá lọ sí ilé ẹ̀kọ́ Mùsùlùmí gangan tá à ń pè ní Muslim Grammar School tó wà ní Odinjo Ibadan.
0: Nílùú Ibadan.
1: Nílùú Ibadan. Ẹni mo ti wá ṣe ọdún kẹrin àtọdún karùn-ún tí mo fi jáde ìwé mẹ́wàá.
0: Nígbà tí ẹ parí ìwé mẹ́wàá ìtẹ̀síwájú yín lẹ́nu ẹ̀kọ́ níbo lẹ tún padà yà sí mbẹ̀.
1: Gẹ́gẹ́ bí wípé n tó mú mi kúrò nílé Oyola College ni àìrí àǹfààní àti tẹ̀síwájú nípa ìmọ̀ ẹ̀sìn Islam ẹ̀kọ́ Islam tá n pè ní Islamic Studies àti èdè Lárúbáwá tá n pè ní Arabic Language. Ìyẹn ló mú kí n lọ sí ilé ẹ̀kọ́ Lárúbáwá tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn tí à ń pè ní Arabic Institute of Nigeria Madule Arobi ní Elékùrọ́. Ibẹ̀ ni mo lọ lẹ́yìn ìgbà tí mo jáde ìwé mẹ́wàá láti ọdún mẹ́fà ni mo lò mbẹ́ kí n tó kúrò mbẹ́ ní 1992 nígbà tí mo parí mo wá tẹ̀síwájú láti lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni tí í ṣe NCE Federal College of Education Kòsíẹ̀lẹ̀ láti kọ́ Islamic Arabic and Islamic Study so igba ti o ku odun kan kin jade o ni Abiola Mashud Kasima Wola Wale Abiola o ti ni ile eko diploma nbe won si ti affiliate re mo Usman Davudio University ni Sokoto so awon obi mi so fun mi pe ki n ti be yen bo si Sule Abiola tori wi pe ipele kan na ni won jo wa ilu kan na ni Abeokuta kan na ni won jo wa bi pe imo yen yo si rinle dada lati mo nipa re dada ju ti ile eko oniko ni lo iyen lo je ki n pada si Suleka Abiola College of Arabic and Islamic Studies ti won pe ni Sakais ni ilu Abeokuta ile ni mo ti wa pari NCU stroke diploma in Arabic and Islamic Studies ni odun 1986.
0: E se nitori wi pe awon obi si won bi won je eni to lesson to je ti lana Islam se lo je ke yin o yan ati keko nipa Al-Qur'an la yo ni papa julo lati tun je oluko nipa imo yi
1: lati le ni ibiti nife si oluko ni ati le ni mo ti nife si oluko ni tori pe gbogbo owo ti won ba fun mi nipa ti mo wa kekere emi eri nkan kan fi ra ju e fun ifowe ati sileti lati mo ko awon omojo lati mo ko won ati gba yen awon obi mi gangan ti mo wi pe eni yi yo nife si ise oluko ni ki se pe tori
0: ki se ayaba
1: ki se tori awon emi gangan lowo lati je oluko ni
0: e kan ni pe e ba wa sise oluko ni ise wo gan leyin lero wi pe e ba tun wa se gan kale e ba yin je pe ise oluko yi o ni e ba pada yan laye
1: e gege bi wi pe ninu ile ti ati bi mi ese o duro segbe kan
0: okay
1: igbe aye o duro segbe kan baba to bi mi afa ni ni ilu Ibadan ìdílé mọ́tàlá ni wọ́n ti bí mi mọ́tàlá sì gbajúmọ̀ ní inú ẹ̀sìn ìsìláàmù bá a ṣe wá máa ń ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà la máa ń ní iṣẹ́ bàbá tó bí mi ọkọ nípa battery charging tí o battery charger ni wọ́n wọ́n ṣe ìgbòmìnira wọn ò kàn fi ṣe iṣẹ́ ṣe ni bàbá tó bí mi wọ́n jẹ́ ẹni tí ó ṣiṣẹ́ oṣù láti gbowó oṣù títí di àsìkò tí ọlọ́run ọba wá pè wọ́n kí wọ́n tó wá fi iṣẹ́ oṣù sílẹ̀ bàbá tó bí mi ṣiṣẹ́ ní ilé ìta epo gẹ́gẹ́ bí petrol attendant àwọn tí ó ń ta epo fún gbàtọ́yá wọ́n ní ìgbéga wọ́n di manager gbàtọ́yá wọ́n di ọ̀gá fún àwọn agbègbè kọ̀ọ̀kan nígbà ayé British Petroleum wọ́n pè ní BP station nígbà yẹn báwọn ṣe ti kọ́ṣẹ́ battery charger yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo sì fẹ́ fi gbogbo nǹkan jọ bàbá mi
0: èmi
1: náà kọ́ nípa computer engineering ní Raftard Computers ní agbègbè kan tí à ń pè ní Old Ife Road ibẹ̀ ni mo ti kọ́ nípa bí a ṣe ń ṣe àtúnṣe computer tí mo sì mọ̀ nípa rẹ̀ dáadáa.
0: Ẹ ṣeun Alhaji ẹ sọ̀rọ̀ nípa pé ọ̀tọ̀ ẹ sin pé ọ̀tọ̀ ni ẹ̀sìn kò dá dúró ọ̀tọ̀ ni kéèyàn ó kọ́ iṣẹ́ ọkàn ẹ sì dárúkọ bó ti jẹ́ pé bàbá gbìyànjú àwọn iṣẹ́ tí wọ́n kọ́ ǹjẹ́ ẹ̀sìn láti jẹ́ olórí ẹ̀sìn ṣe èèyàn máa ń kọ́ ni àbí ọlọ́run ni máa ń pèyàn pàápàá káwo nílé ìlànà ti Islam nígbà tí ẹ ṣàlàyé báyìí pẹ̀lú gbogbo ìmọ̀ tẹ́ ẹ ti ní láti ilẹ̀ ṣe àti kékeré lọ́lọ́run ti pè yín ni bí ọba fẹ́ di Alhaji àbí ọba fẹ́ di wípé ọlọ́run ràn yàn lọ́wọ́ pé yàn ó kọ̀ mọ́ṣáláṣí àbí yàn ó mọ káwọn ọmọ jọ èyàn ó mọ káwọn ọmọ nílànà ti ẹ̀sìn Islam ṣe èèyàn máa lọ kọ òun náà ni àbọ́lọ̀ ni máa pè yàn.
1: Èèyàn ọkọ̀ọ̀kan máa wá ìmọ̀ nípa àti mọ̀ nípa ẹ̀sìn láti kọ́ni nípa ẹ̀sìn ẹnu rẹ̀ ni ọlọ́run ọba ó pè yàn sí. A rí wípé tá a bá wo ìtàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun gangan ṣiṣẹ́ abánidá ẹran. Ó ṣiṣẹ́ abánimójútó àwọn ohun ìní ohun ètò ìpawówọlé àwọn àlùmọ́nì ìyàwó rẹ̀ Khadija àwọn ètò àti okòwò tó ní nígbà náà gbigberu to ngberu lasiko ti anabi ba sise on lo je ki kadida ko gba fun anabi wi pe atun ati gbogbo aposo eto business o awon nkan ipawo wole ise to mo se idaran ati awon ile ise to mo ni ti anabi o je olori re iyen lo se lowo tasiko ogoji odun re fi pe pe ti ogoji odun re pe lọlọrun ba sese wa pe lo wa fi se imo wa je adaran abi ibani moju to awon dukia lo wa fi sile lo wa kuku kojuma ise ti ọlọrun ba pe gege be na lọrọ ti temi na awa na nsise lori wi pe igba ti ọlọrun ba pe awa na ni emi gege bi enikan mo je arole fun ile matala emi ni panifa matala mo ni baba nigba ti won be mo ba ise tara temi lo ọlọrun ti pe mi nigba yen igba ti baba ti won pada si odo adeda to da won o di ki a yan eni ti yo je arole ninu yin eni ti yo je arole asiko tọlọrun oba o pe mi sise ohun lo to ni gbogbo ebi fi wa fori pori ti won fi wa so wi pe emi ni mo je alifa emi ni mo je arole matala lapapo igba yin ni mo le so wi pe igba tọlọrun oba pe mi ni ṣugbọn mo ti sise mo ti n ba igbesi aye lo lai ti je olori gege bi alifa matala
0: gege bi e si wa je bi olori ile fun agbole motala eje eni nkan kan to ma nje to ma fun yin ni ayo julo to ma nje bi nkan dunnu bi apapa julo lasiko te ba duro niwaju awon eyan boya lati sadura abi lati lewaju bi eleyi te won pe ni kutuba
1: inu mi ma lati le ri pe ibi ti ati bi mi bi ti won ti ma awon ebi mi gege bi oni mimo ese islam ni won ko se igba ti oro ma nkan imi na tinu mi odun pe ebi bi ti won ti bi mi mo pa odo won koja lati ni imo titaye ati imo titorun mo gba odo won koja lati ni imo nipa iba awon eyan se ta ba wa fun mi ni oro so boya a fe se ibanisoro bi waasi abi a fe se khutuba lati bani soro lori kankan ti o n lo ni aarin abi itaniji inu mi ma dun gege bi wipe ebi matala ni mi tori wipe ko sibi ti awon eyan o ti gbo matala ti won o ni mo wipe eni ti esin islamu o todo won rinle ni ipinle oyo ni ibadan ati ile yoruba o ni matala so inu mi ma dun lati le je wipe ki won foro lo.
0: Ọmọ bíbí ìlú ìbàdàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa àtòkè àtẹ̀gbẹ́ àtàrí àtàrí gbogbo kí lẹ lè sọ nípa ìlú ìbàdàn bí wọn gẹ́gẹ́ bí olùkọ́ lẹ́ka tẹ̀sìn lẹ́ka ti pé ká ti ẹ̀kọ́ ni kó mọ̀ kó yé ni bí wọ́n bá fún yín ní gègé tí wọ́n sọ wípé kẹ́ ẹ kọ ọ̀rọ̀ nípa ìlú ìbàdàn kí ni nǹkan tẹ́ ẹ lè sọ nípa ìlú o.
1: Àkọ́kọ́ ibi tí èèyàn bá gbé léèyàn máa ṣe ẹni tọ́bọ́ wá rìn jáde káàkiri yóò padà mọyì ibi tí orí bá dá sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbé àwọn ibi tí ó pọ̀ díẹ̀ mo gbé Kano díẹ̀ mo gbé Sokoto díẹ̀ mo gbé Abẹ́òkúta mo gbé Ìjẹ̀bù Ìbàdàn bákan náà gbogbo àwọn ìlú tí mo wá gbé yìí ètò ìṣètò Ìbàdàn nípa ìjẹ́ olórí bóyá tẹ̀sìn bóyá ti ìlú kò sí kankan tí mo rí tọ́jọ́ ti Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí mo lọ ni tí wọ́n máa ń mú fàkájà lọ́wọ́ tó máa ń mú àgbẹ̀rẹ̀ ẹni lẹ́sẹ̀ lọ́wọ́ ti Ìbàdàn ò rí bẹ́ẹ̀ ìṣètò ìyan Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kì í mú wàhálà lọ́wọ́ ìṣètò ìyan ìmọ̀ọ́mù ilẹ̀ Ìbàdàn tó jẹ́ ìmọ̀ọ́mù fún gbogbo imam Oyo State ni Oyo ko mu wahala kankan lowo iyin o la se mo to dun mo mi nu wi pe se Ibadan ni mi ko sibiti mi e ti rira mi gege bi oju lowo omo Ibadan ka wa gbe ti ona esin ati iyan olori sile ilu Ibadan de ilu kan ti eni to ba gbo laruba wa yo mo pe nta n pe eni tin josin for long oni eni to se ibada for long ibada eni to n fara gbole fun olon ibadan o sumo wi pe ka so wi pe ilu to n fara gbole fun olon ilu Ibadan iyun lasan ti mo ri wi pe ko si ilu mi to ko re sumo nkan ye e ti n gba ilu mi gege bi to tun da Ibadan debi ti o wa da ju Ibadan na ni ori gege bi ilu to da ju o si je wi pe gbogbo ti sele ni Ibadan nkan ti o fi han wi pe ilu to Olorun ba lowo si to Olorun ma duno si o ni Ibadan e ri pe opolopo awon oloja ti won ba gbe oja won awon to je agbe ti won ba pari ti won kere oko won bí wọn bá tí ìforí rẹ sọlẹ sí Ìbàdàn ọkàn wọn ò tí ìbalẹ gbogbo òlú téèyàn bá lọ nílẹ yorùbá káàárọ òjíire èèyàn ò lè fi iye tí wọn ń ta nǹkan ní Ìbàdàn kò sí kìlù kankan èèyàn ò lè fi ìgbádùn oúnjẹ téèyàn bá jẹ ní Ìbàdàn kò sí ìlú tàbá jẹlẹ káàárọ òjíire o.
0: Ẹ ṣeun gẹ́gẹ́ bí àlàyé tó kún yìí 32FM 94.9 ìkọ̀dì tá a ti ń dẹ́rìn po ìṣonú náà lẹ́tí ń gbọ́ wa lórí ètò Ìbàdàn la wà pẹ̀lú bàbá wa Alhaji Táírù Mórakeyọ Táírù tí wọ́n jẹ́ olórí ẹbí fún agboolé Mọ́tàlá nílùú Ìbàdàn níbi gẹ́gẹ́ bí ẹ ti ń ṣàlàyé fún wa. Ẹ ti sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn àmọ́ ẹ jẹ́ ń tún padà síbi ìbéèrè náà ni àwọn agboolé tí wọn ibi tí wọn bí sí nílùú Ìbàdàn ẹ bá ń dárúkọ àwọn agboolé àwọn tẹ́ẹ̀jọ ṣe kékeré lágboolé nílùú Ìbàdàn àtàwọn ibi tẹ́yìn náà ta táyà dé nígbà náà àti wípé ní kékeré ẹ̀ dárúkọ 1950 kínní kan bóò ní Ìbàdàn ọgbà náà ṣe rí sí ti tàsìkò yìí.
1: Àsìkò Ìbàdàn ìgbà náà ọ ń bá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní àgbáyé mu nígbà náà bí Ìbàdàn ti sìn náà tó ṣe ń bá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní àsìkò ìsìn lágbàáyé mu Ìbàdàn ò fìgbà kankan mọ́ bá
0: ìgbà mu
1: sípà kankan tí Ìbàdàn ò bá ìgbà mu gbogbo ohun tí wọ́n máa ṣe nígbà tí a wà kékeré ní Ìbàdàn nígbà náà làwa náà ṣe tó sì jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n ń bẹ lásìkò ìsìn náà tí wọ́n ń ṣe nísìn àwọn náà tó ń rí ṣe.
0: Kí làwọn nǹkan tẹ́yìn ṣe ń kékeré nígbà náà?
1: Nísìn nínú eré tí àwa ń ṣe ní ìgbà kékeré nínú rẹ̀ ní káta òkòtò wà. Òkòtò títa kò sí mọ́ ní àsìkò ìsìn. Ṣùgbọ́n àwọn eré míì ń bẹ tí wọ́n fi rọ́pò òkòtò títa. Ọkùnrin ran kò sí mọ́ ní àsìkò ìsìn. Wọ́n ti tún wá tó ṣe ní tìgbàlódé. Táwọn eléyìí gan ti ṣe tí wọ́n fi ike ṣe tó yá pé okùn wà nù rẹ̀ àwọn ọmọ sì máa rán. Gẹ́gẹ́ bí ìgbà táwa náà ran
0: okùn nígbà náà.
1: Ìjọ táyà ti ta bẹ́ẹ̀ ṣe fi kún ọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Nígbà náà àwa náà ń ta táyà nísìn àwọn ọmọ sì ń ta táyà. Títí tí ìdásìkò tá a wà yìí. Láwọn eré téèyàn máa ṣe nígbà náà àwọn kan wọ́n ra kẹ̀kẹ́ jọ. Wọ́n máa ń pè wọ́n ní rìpẹ́rà. So àwa tá a bá lówó lọ́wọ́ tá a fẹ́ gun kẹ̀kẹ́ tá a fẹ́ kọ́ kẹ̀kẹ́ a mówó lọ a fún wọn lówó wọ́n fún wa ní ìgbà tí owó wa tí yóò lò a gun kẹ̀kẹ́ fúngbà tí owó wa bá mọ a sì kú ń bẹ̀ tó túmọ̀ sí pé a yá kẹ̀kẹ́ yẹn nígbà náà láti lò ní ọ ń bẹ títí ká fi
0: di. Àwọn wo lè jọ ṣe kékeré nígbà náà?
1: Àwọn tí a jọ ṣe
0: kékeré. Tẹ̀ sì lè rántí bóyá tí wọ́n wà tẹ̀ sì tún jọ wà dí sí
1: yìí. Ọmọ ẹ̀gbọ́n bàbá mi tá ń pè ní Alhaji Abdul-Jalil Alade Tajib Ombedisin. À ń pe ọmọ ẹ̀gbọ́n bàbá mi náà ni à ń pè ní Ismail Adébọ̀wálé Ombedisin. Òun wà ní ilẹ̀ Haúsá ní Yola lọ́wà. Alhaji Jalil ọ jẹ́ òṣìṣẹ́ ìjọba nílé ìjọba o si nbe titi di asiko ti a wa a npe ara awon ti a jo je egbe ti won si wa a npe nikan ni Mukadas Shitu omo egbon baba mi na ni awon to je bi omo aburo baba mi a npe ni Abdulatim toiru ohun na ebi kan na jo ni
0: Alaji iru omo wo ni yin lati ni
1: omo lile die ni omo lile
0: die
1: eri pe bere pe awon adugbo ati se kekere oke adu adugbo to so ma legbe fe to bi merinla
0: e da ko die
1: awon ti mo le wa da nko a npe bi kan ni ile elewu o sunwa ile matala ti a npe ni oke adu a npe bi kan ni ile alaka won ti yi oruko re pada si ile alasa to pe ibe ni asa a n gbe asa laruge ibe ni o ti jade won to wa pada yi pada si ile Olajuwon baba nla baba won lo nje Olajuwon ibe ni o nje bayi ibe ni won ti bi enikan ninu awon ogbontare di adajo to da ejo to le awon eyan o ti reti wipe won le reni da ejo na ni Ibadan baba re je eni to je imam ni secretariat ogba we o si ise ile ise ijoba ni secretariat
0: se ni ba wa daruko adajo
1: justice Mashud Abbas
0: omo
1: ile Olajuwon oni won ti se kan ninu agbole oke adu ni matala to si de wipe ogbontare ki ni won bakan na a n pe nikan ni ile ẹsin oye ara adugbo re ara agbole ni oke adu matala
0: emi kekere
1: irefin ọba n bẹ ni ara awọn agbole to sunmọ oke adu matala gẹgẹ bi pe mo sọ pe ọmọ to le ni mi ta fi mọ pe ọmọ to le oun ni mi ẹni to ba mọ aafin ọba irefin yọ mọ wipe o n lọ silẹ ni gẹrẹgẹrẹ ni to je wipe ibe bo se wa ngba na lo wa ni isin ti omo oba je omo to le yo se so wi pe ki won ka ohun sinu taya won si ta lati iwaju ile oba yo wa lo ri du ninu koto ni sale yo to wa bo ta pada se mo pe omo
0: inu taya
1: inu taya be ni
0: so o si rorun be
1: rorun rorun inu re na ni ma kasi
0: won ma wa ji
1: won ta lo e kan se ba ti ta yo yi lo yo si lo ri
0: ha
1: bi so inu koto ninu
0: abiesi
1: ibi ile ijosin awon cac tan wa nibi oju odo refin yen awon ta jo nseri na awon na o to wa gbe taya emi na bo ta won ta emi lekan emi na ta awon na so awon omo lile la nseri ngba na mo bi so wi pe mo je omo lile lati
0: ki na won nkan ti e ma nje gba si ni kekere
1: e ti mo ma nje gba si lo meta na akoko nbe ni pe ti mo ba ti ti ile iwe de ma lo si ibi ta n pe ni odo n pasan
0: ki le mo lo se nbe
1: won lo ri fun alakan se se mo wi pe omo kekere o le mo ibi ti suta ti le se ohun alagba lo mo àwa ó ti rò wípé gbogbo ò lè yan lè kọwọ́ bọ̀ téèyàn ọ̀pọ̀ alákà ń bẹ ṣe ìpá àwọn àgbàlagbà mọ̀ wípé ejò máa gbénú ọ̀hò ìyẹn ni wọ́n máa fi sọ̀rọ̀ tí mi ì bá ṣe ọmọ líle mo mú alákà lónìí wọ́n náà mi wọ́n sọ fún mi wípé mo lè kọwọ́ bọ ìṣà tí ejò
0: wà bẹ́ẹ̀
1: làwọn fi nà mí kì í ṣe pé alákà tí mo mú ni àwọn torí rẹ̀ nà ṣe ìpé kọ̀ yẹ kí n lọ mọ́ ìkíninu èkejì ó ní wípé mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí eré ìdárayá ẹyin orí tábìlì tá n pè ní table tennis mo máa ń gba table tennis dáadáa tí mo bá gba tí a bá fi owó sí tí mo bá jẹ owó àwọn èèyàn wọn wà máa pariwo lẹyìn ìkùlé lọdọ wa bàbá ó ti mọ wípé ìwọ ọmọ yìí tún ti lọ rí bá tébùrù ẹyin orí
0: tábìlì
1: mo tún ti jẹ owó olówó wọn ó tún pa mi fún wípé ọta tẹtẹ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń nà mí fún ọ̀nà wípé kò nífẹ̀ẹ́ sí àwọn fíìmù ní ilé sinimá nígbà náà tí sì wípé àwọn fíìmù ti di alágbèléwò àwọn ilé ìwo sinimá tó gbajúmọ̀ nìbàdàn bíi mẹ́ta ni wọ́n gbà náà mẹ́tẹ̀ẹ̀ta síbi tí mi ò ti gbajúmọ̀ bẹ́ẹ̀ torí pé sátidé àti ọjọ́ Sunday, ọjọ́ méjèèjì yẹn ni mo máa lọ fi wo fíìmù ní àwọn ilé ìwo fíìmù.
0: Ẹ wá jẹ́ kí n tún mú béèrè mi bá pé nígbà tí ó wá di wípé ẹ̀yàn iṣẹ́ olùkọ́ gan ní tààrà láàyò, ǹjẹ́ ẹ ní ẹnìkan tàbí ṣáájú kẹtì ẹ tó yàn láàyò, ṣe lẹ́nìkan tẹ́ ẹ̀ wò gẹ́gẹ́ bí àwòmọ́ pé àwòkọ́ṣe ẹni ó wù mí gẹ́gẹ́ bí alátẹ̀lé ṣáálẹ́ ni náà pé ní òtún ìgbésí ayé?
1: Ẹni tó dá ilé ìwé ẹ̀kọ́ nípa Islam tí mo lọ, tá à ń pè ní Arabic Institute of Nigeria, Madu ni Arabi Lilipuro, tá à ń pè ní Sheikh Abdulsalam Murtada Abdulsalam Mariu, nǹkan náà bá ni ṣàlékún tẹ́jẹ̀ fún wọn. Àwọn ni mo rí gẹ́gẹ́ bí ẹni tí èmi náà ní lẹ́mìí wípé mo fẹ́ láti dàbí gẹ́gẹ́ bí ẹni. Àwọn ọ̀ka ìwé ti Èkó, ṣùgbọ́n gbogbo ohun téèyàn máa ń mọ̀ nípa pé òní wọ́n mọ̀, tí wọ́n sì ti ń ṣàlàyé wípé béèyàn bá ti lọ́tàn kéèyàn ní òsì, káwọn ọmọ jẹ́ ẹni tó kọjú sí ojú
0: kan
1: bí àwọn ṣe kọjú sí ti ìmọ̀ Lárúbáwá. Mo mú wọn gẹ́gẹ́ bí ẹni tí èèyàn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ẹni tí mo dákọ lẹ́ẹ̀kan náà, Justice Mashood Abbas, àwọn náà jẹ́ ẹni téèyàn wò ní aláwòkọ́ṣe, torí pé gbogbo ìgbésí ayé wọn bí wọ́n ṣe ń rókè tí wọ́n ń rókè ni wọ́n padà sí agboolé láti máa tún máa bá àwọn tá a jẹ́ àbúrò lábẹ́ wọn sọ̀rọ̀ wípé ká má jẹ́ elétí kan. Èèyàn náà di kéèyàn mọ̀ wípé ni tó mú àwọn kàwé tí wọ́n fi bá débi wípé wọ́n di adájọ́, àwa náà a lè tẹ̀síwájú láti tún mọ ipò mí ìyàtọ̀ sí ipò adájọ́ lọ́wọ́.
0: Ẹ̀sìn Islam pàápàá jùlọ èyí tẹ́ ẹ jẹ́ adarí ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò kan ń bẹ tó jẹ́ pé kò tọ́ táwọn èèyàn máa ń ní lọ́nà òdì sí àlágbo ẹ̀sìn. Láìpẹ́ yìí, alága fún àjọ elétò ìdìbò, alága fún àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá lórílẹ̀-èdè Nàìjíríà, àjọ EFCC, wọ́n náà ka kòtọ́ sí àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn, àwọn ìmáàmù, àwọn pásítọ̀, àwọn bíṣọ́ọ̀bù, bí wọ́n ti dárúkọ wọn lèmọ́mù lóríṣiríṣi pé ìwà àbàjẹ́ ń bẹ lọ́wọ́ wọn. Kódà wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹjọ́ wọn tó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú pé kéèyàn ò kówó òlu, kéèyàn ò fi wùwà kòtọ́, wọ́n ní ẹjọ́ wọn ń bẹ. Kódà wọ́n ní wọ́n ti ráwọn kan lẹ́wọ̀n. Ojú wo olè yín fi wo? Àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀sìn Islam, tàbá ní ká wò pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn kan tí wọ́n sọ wípé wọn gẹ́gẹ́ bí n tá à ń rí lójú àwòrán lórí òpó ayélujára tẹ́yìn náà rí, wọ́n kọ́kọ́ pé Allahu Akbar kí wọ́n ó tó lè dúà èèyàn. Kí ni ìtumọ̀ Allahu Akbar ní èdè Yorùbá tí gbogbo wa gbọ́ fáwa tí èdè Kùránì tí ò yé wa yìí? Ojú wo wá lẹ̀yìn fi wò ó?
1: Ìtumọ̀ èdè Allahu Akbar ni pé Ọlọ́run kejì. Ìtumọ̀ Allahu Akbar ni ṣe rí nípa ètò ẹ̀sìn àti ìwà tí ń bẹ lọ́wọ́ gbogbo ẹ̀dá pátá. Ìwà ń bẹ nínú ẹ̀sìn fún ẹni tó bá mọ̀ gẹ́gẹ́ bí ara ohun tí a gbọ́dọ̀ gbé lọ́wọ́, torí wípé ngbà tó lọ́wọ́ bá ròyìn Ànábì sàlàlá àlọ́ sàlá tó mú Ìsìláàmù wá, Ọlọ́run ò fi ìran rẹ̀ gangan, kò fi yẹn, kò fi ròyìn rẹ̀, bí ò ṣe wípé ìwà ni Ọlọ́run ọba fi ròyìn Ànábì. Ìgbà táwọn èèyàn wá ń bi àwọn ìyàwó Ànábì wípé tá a ti ẹ̀ lànábì gan, kí ni ìwà Ànábì? Ó ní àwọn ìyàwó rẹ̀ sọ wípé ìwà Ànábì ni ti ń bẹ nínú Kúríánì. Kí ni wá ń bẹ nínú Kúríánì? Òfin Ọlọ́run ọba ní ń bẹ nínú Kúríánì. Ní tànàbì fi gbé ayé tó fi lo gbogbo ohun tó lò, òfin Ọlọ́run ọba ni ó tẹ̀lé. Ẹni tó bá wá jẹ́ wípé Ìsìláàmù òde tí Ànábì bá mú wá ni lọ́ba ń ṣe gbogbo ohun tí ẹ̀ ń sọ tó jẹ́ ìwà burúkú àbá lọ́wọ́ rẹ̀. Torí pé ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá fún ti ìran kéké. Ọlọ́run ọba sọ nù Àlùkòrán lápọ̀nlé wípé inna solata tani a anil fasha wali munka wali bagi olorun ba ni e ri irun kiki o yo ma pofunye lati ma se aburu eni ti run re o de atewo gba a godo ba ni bi ko ma se aburu tani a anil fasha wali munka keyo tu wa ma tenu bole ba to mo la keji je iru kiki o ma ko fun yan ba di keyo tu ma soro mo la keji leyin laida iru kiki o ma ko fun yan eni ta ba wa ka ile mo lowo ti ba n kirun se mo wi pe iru re ti o ti me lese awon ti won wa n pe iwa ti o da a n kowo je abi a n je ogun ilu iti kuriani so ni wipe eni to ba ti je owo eyan meji abi owo eyan meta kan abi owo ilu ina ma ya kulo fi bo to ni na wipe ina lo ni te nje si inu ara re
0: ha
1: tori pa na mi sa se la nje ma itumo oro yen wipe olorun ni kulo ko nro yi ko ni gbogbo yin ni adaran je o wa kullukum mashuran rayyati gbogbo yin la bi ni ri be si da won tin be la be yin je si to ga ba tin yan omo se je yo si suro re lodo olorun oro esin ko agbe kale olorun niye be gbon ba tin yan aburo je yo si suro re lodo olorun
0: ki wa lo de ti awon iwa ko to yi ta ri leka esin igba pa julo latodo awon ti won je adari esin wa gbogbo
1: pe awari won gege bi nti won gbe lowo awo iwa ti onbe ninu won iwa ti nti won gbe lowo ko won ko ni nti won nfu to ba je pe nti won gbe lowo iwa to ko won ni won nfu gbogbo nti won ka mo won lowo yen o ni ka mo won lowo ka ba wo gbese aye anabi eyan le wo lori ate aye lu dara ki won so nti won gbogbo nti won ka mo won lowo yen awon eyan o beere lowo ayelujara boya won kagun re mo anabi lowo gege bi adari esin nigba aye re awon ti won gba po lowo re leyin igba ti o si mo ki won beere boya karu re mo won lowo e wo sayidina abubakri eni to koko gba akoso islam nigba ta anabi papoda o lo asiko re lati ma te gbogbo araalu lorun nigba to wa kan eni keji ta n pe ni umar into wo ma se ni wipe to ba ti di ale yo wi aso ma ori tawe eyan ni dama yo wa ma rin kaakiri awon abule awon orule ibi to mo wipe awon alaini to je pe tipatipa ni won fi nrowo mu lenu yo ma rin agbegbe bi ti won ba wa kaakiri bo se rin de ile kan ni abule kan ni ale ijo kan o wa n gbọ ti ọmọ ati ya jọ n sọrọ wipe wara to fun lara ẹran wa to lọ ta lọla abọ mélòó ni o ni abọ méjì lòun rí fún tí wọn ọba sì ní àní tó àtàníṣẹkù tí wọn jẹ ti ọtẹ wọn lọrùn wọn gbọdọ rí wàrà abọ mẹrin ọ wa rí méjì ìyá rẹ wa n sọ fún wipe kọmọ yẹn ọ lọ bu omi sí kó fi pé
0: mẹrin
1: igba mẹrin ti wọn le ta ti wọn le tẹ ara wọn lọrun ọmọ wa sọ wipe ṣé màmá òun mọ wipe ẹsìn ọgbà wa láyè ká da nǹkan tí ọ̀dà àti ìtọ́dà pọ̀ mọ́ra wọn ẹ rí pé ẹsìn yẹn yé ọmọ kò yé ìyá ayé ènìyàn fẹ́ tẹ́ lọ́rùn láti tẹ́ra rẹ̀ lọ́rùn wípé kó rí owó kó rí oúnjẹ ọmọ fẹ́ tẹ́ra rẹ̀ lọ́rùn láti tẹ̀lé àṣẹ ọlọ́run ló fi sọ fún màmá rẹ̀ tí sọ fún màmá rẹ̀ tó sọ fún màmá rẹ̀ ìyá ni wípé àwọn ọmọ pé bó ṣe rínú òun ti já mi ń bẹ̀ ọlọ́run ó ti wá rí lọ́la ẹnu igba méjì tó rí náà ni kọ́ lọ rè ta ká mọ́ wulẹ̀ fún àwọn èèyàn ní
0: ìdí
1: ojúlówó umar gẹ́gẹ́ bí olórí ìlú o ti wa sọ fún àwọn ẹmẹwà rẹ wípé kí wọn lọ rí gún màálù àwọn ẹran abo tí wọn máa ń ní wàrà tó pọ dáadáa kí wọn ṣàwọn jọ ní mẹwàá mẹwàá iwon lori fun iya yen gege bi eni to je wi pe iwon ba to ni iti on jade latara eran to ni oka nto le fi ma gbe aye irorun ti o ni ma da lurupo mo sapa fa won ara mi e ri pe eni to wa lori ijoba nu ibomi yo da soboju yo mo wa bi awon eyan lere wi pe ki le te ri si olori wa ni olori wa wo eni to je pe yo sofo ni ti fi bi paranu to je pe owo to ni ka ma san owo ni je ki ara o ni ara ilu bi gbo to gbo yen to ba ti di dokeji ni o ti so wi pe gbo awon ti won ba ti lori wo isakoso aye won ti won ba ti ni iye kan won mo san owo yen gege bi owo ori bi apere tax yo so wi pe eni ti o ba ti ni eran to to iye bayi omo san owo ori omo san tax awon ti won ba ti ni iye bayi si iye bayi iye ti won mo san ni ibi ti o ti nri to fi n te awon ti won o le lorun niyen ngbo ba ti jo kiji se ba so wi pe eni ti o ba ti leran mewa won gbodo gba owo ori lowo re se eni ti eran re je mesan se mo pe inu re o mo do so bi awon ti won si dupa bi won ti se niyen láti tẹ ara àjọ.
0: Kí ni bí àwọn nǹkan tó jẹ́ bí àpẹẹrẹ tàbí nǹkan mú ni gbàgbé kan tó jẹ́ pé bóyá báyìí náà ti fẹ́ pé ẹ fẹ́ fi sílẹ̀ tí ó jẹ́ fún ẹbí pé àti àwọn táyìn náà ti kọ́ bóyá wọ́n ríra àbí wọ́n tún padà ń bì kan àti pé lórí ọ̀fẹ́ rẹ̀ bá wà yálà lórúkọ ẹbí ìdílé yín tẹ̀ ń ṣojú fún ìjẹ́ nǹkan kan wà tẹ ní lọkàn tẹ ń bẹ lọhùn rẹ fún.
1: Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ ni èmi náà ni lẹ́ẹ̀mí wípé tí ọlọ́run bá bò mí láṣìírí tí mo lóore ọ̀fẹ́ àti dá ilé ẹ̀kọ́ sílẹ̀ torí ilé ẹ̀kọ́ àwọn kan lèmi náà lọ
0: tí
1: fi sàǹfààní yìí mo ní lẹ́ẹ̀mí wípé wọ́n dá ilé ẹ̀kọ́ sílẹ̀ láti lè fi àǹfààní tèmi náà rí lọ́dọ̀ àwọn kan sílẹ̀ fún àwọn òpó ẹ̀ tí wọ́n ń bọ̀ ní ọjọ́ ọ̀la.

0: So, baba mi, ewe nje adegoroye igi adubi agbefa gori ite, oloye otan oluwa wo jenara fun gbogbo ile Ibadan. Mama, kinye kaabo.
1: Eku ile olotu, aji ndi aro mo je.
0: Ase o.
1: Iti te fi n gbo mi eti na oni di.
0: Ase o.
1: Aisan ti ogbogun Olorun ni fi gbogbo ade.
0: Ase o. Eyin na ni magaji ile oluoje Ibadan.
1: Bẹ́ẹ̀ ni baba. Orí lọ́fẹ́ ilẹ̀ ló wò.
0: Ẹ̀yẹ náà kájọ Ìbàdàn.
1: Àwísí àfọ̀gbọ́.
0: Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run ọba.
1: Àṣẹ o.
0: Nígbà tí ẹ ti ṣe àwọn ètò kan, ẹ làwọn èèyàn ò ti jẹ́ kí mi náà ó sẹmi. Ẹ pé kí n béèrè, wọ́n pé wọ́n ń bọrí, orí ni ẹ já bọ, mọ́ bọ kẹ́ni kan.
1: Orí àbá bọ àbá fórí sàsílẹ̀.
0: Orí bíbọ òun, kí ni ìtumọ̀ orí bíbọ? Sori bíbọ lóòótọ́ ló sì wà. Sori tá a gbé orí ìlà ń bọ, àbórí mi tó wà níbì kan tá a ń bọ. Ẹ bá ní ìyànà náà rẹ, ẹni wọn bá mojú ògùn láàjọ pa bìnírì.
1: Ẹsẹ olóòtú, adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ gbọ́. Torí ẹ náà la fi máa sọ pé gbogbo ìṣòro tí máa ṣẹlẹ̀ sí ẹ̀dá àlàyé kọ̀ọ̀kan ní ń bẹ lójú òṣùwọ̀n odò ifá kọ̀ọ̀kan. Tẹ́lòmíì bá gbọ́ pé wọ́n ní kò wọn ò bọ̀rí. Ẹlòmíì ò ti ẹ̀ ní béèrè pé kín lórí ìwọ̀n gbà. Bó o lẹ ṣe fẹ́ mọ ń torí gbà. Àsọsán pé wọ́n sáàní kẹ́lòmíì ò bọ̀rí. A mọ̀ pé lánàá mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wa náà la mọ̀ pé wọ́n mọ̀ pé ká bọ̀rí. Ṣùgbọ́n eléyìí tí ó wáyé láti òde ọ̀run wá sí òde ayé látọ̀dọ̀ Olódùmarè ní inú odò ifá. Òun ni odò ifá òdì méjì. Ẹni tá a bá dá òdì méjì fún wàjà. Bí wọn ò ti ẹ̀ sọ fún kó bọ̀rí kó tó dọ́dọ̀ wá sọ fún onítìyín pé kó bọ orí rẹ̀. Torí odù méjì lodù tí ó da orí. Babaláwo orí ló dífá fún orí. Orí ń tìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Orí dé agbede méjì ayé òun ọ̀run. Orí wọ̀tún. Orí wòsì orí ò rí ẹnì kankan. Gbogbo ẹ̀ funfun lọ sáwó. Orí wa mú kan kejì ọgbàlé babaláwo lọ. Ó ń lè dọ́lọ́pọ̀ ẹni báyìí lórí ń dá fá sí wàjà tí babaláwo ọ̀dà ifá fún orí òdì méjì lodù tó wù lójú ọpọ́n. Wọ́n bá ní kó rí orúbọ. Èkú méjì adùrùwéré. Ẹja méjì abiyọ̀gbàdà. Ewúrẹ́ méjì abàmúrẹ́dẹ̀rẹ́dẹ. Gbogbo ètùtù tọ́ jẹ mọ́ pé orí béèrè ẹnu lójúbo orí. Ẹni wọ́n fi rúbọ fún orí. Ń gbọ́ orí rúbọ tán. Kọ̀tọ́jọ́ kò tó sù. Ẹbọ fín ẹbọ dà. Ẹbọ orí dé òde ọ̀run kókókó. Ojú tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé òun náà rìnrìn àjò ti ẹ̀bọ̀. Gbogbo ẹ funfun lọ sá o.
0: Kábíyèsí.
1: Ojú ó wọ ọ̀kan orí àmì lọ́ọ̀kan pé àmì kan ní bẹ lọ́ọ̀kan yìí. Ṣé funfun gbò ní gbogbo ẹ̀. Ń gbọ́ ojú débi támì wà. Ó sọ papọ̀ mọ́ orí. Orí lọ́ba ń bẹ̀. Imú náà ń bọ̀. Tààrà ibi tó ti rí àmì ibẹ̀ ló náà lọ. Ọba orí ń bẹ̀. Òun náà sọ papọ̀ mọ́ orí. Etí wa náà rìnrìn àjò ti ẹ̀bọ̀ kálukú ló ti yàn pín. Ìpín etí ni kọ́ máa gbọ́ gbogbo ohun tí bá ń lọ. Ìpín etí mú ni pé gbogbo òórùn àti dúndùn àti tuntun dùn o. Kó wọn máa gbọ́. Ìpín tojú ni wípé ìmọ́lẹ̀ gbogbo ibi tó ń bá ti dé kó wọn máa rí kedere. Ẹ rí báyìí. Ẹnu náà ń tìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Òun náà rí àmì lọ́ọ̀kan sàn ibi támì wà ń lo náà lọ. Bí ìgbà táwọn èèyàn bá ń lọ tẹ̀dọ̀ síbi kan a máa ń gbóhùn èèyàn bí báyìí. Ẹ jẹ́ ká lọ wọn tí ẹnu náà sọ papọ̀ mọ́ orí. Ọrùn náà ti kọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Bọ́rùn ṣe débi tí orí wà, ọrùn gbé orí rù. Gbogbo ara débẹ̀, gbogbo ara wa gbé orí rù. Ibẹ̀ lórí wa ti wá di ẹni àgbéká. Orí wa wá di ẹni àjífọ̀rọ̀ rere lọ. Àwa ró sàkun òsàkàn tí dání gbè láì sórí ẹni. Ẹni tá a bá dá òdì méjì fún. Ọ̀tọ̀ ni ká dá ifá fún yàn. Ifá tì ká lára ẹ̀ ní ètùtù ti ẹ̀ lọ́tọ̀. A béèrè nítorí rẹ̀ ọba gbà ní olóòtú. Ẹlòmíì a máa gbẹ ẹtù. Ìmí a máa gbẹ ẹlé. Ẹlòmíì a máa gbẹ ẹja lásán àti ẹ̀kọ. Ẹlòmíì a máa gbẹ ẹja àjàbọ̀. Nítorí bá béèrè ní kesi kíyàn kàn bọ rí fún yàn lásán. Agbọ́n la fi pa obì fún orí tẹlòmíì. Tá a bá wá bọ rí fún ẹni bẹ́ẹ̀ tán. Òdì méjì ní àkóse ti ẹni náà fá. Okùn tá a bá fi di igi wálé látoko. Ẹ mọ̀ pé mo sọ pé gbèdé méjì ayé òun ọ̀run lórí dúró kọ́kọ́ dúró sí. Ńgbà tó rí tọ̀run bọ̀ alé ayé. Okùn tá a fi di igi wá ilé látoko. Okùn tá a fi di irú wálé láti ọjà. Okùn tá a fi di iyọ̀ wálé láti ọjà. Ẹ yẹ abìyẹ nítorí àjíǹde ara. Ṣé ẹ mọ̀ pé tí ẹyẹ bá gbéra ńlẹ̀ báyìí òkè ní ń lọ. Ọ̀tọ̀ ni àkóse iṣẹ́ yìí nínú odò fún òdì méjì. Irú ẹni bẹ́ẹ̀ ọmọ àfiwẹ̀ bí wọ́n bá dé láti ọ̀run wọn ó tù délé ayé.
0: Kábíyèsí.
1: Lẹ́yìn ìgbà tá a bá bọrí fún irú ẹni bẹ́ẹ̀ tá a tún ṣe fá òdì méjì fún ojú odò fún òdì méjì.
0: Ẹ dúró ṣé bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ yìí. Ẹ ń wọnú bọ́gùn ara mi o. Ṣé ori na ni gbogbo ifan sise le lori bayi
1: bo ori ni gbe gbogbo ara kaakiri agbaye ori le ja fi labu ori laaro gidigba ki se ti e lale odo ori ni soyan do lori orilede ori gbogbo wa oni taku wa ori la babo abafo sale ta ba ti wa bori ta si akose re ninu faun iti je ori bibonu eyin o bere ntori re ba gba ni nile yoruba eri bayi ngba ti oro ori dayo tan tori de ni agbeka tori de ni aji foro riri lo ori wa njo ori wa nyo yi wa yin babalawo babalawo yin fa ifa wa yin olodumare oba lorun ni wa se be gege ni babalawo mi senu ere ki fa babalawo ori lo di fa fun ori

0: kalẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí àkọmọ̀ náà wọn gbàgàdà gbàgàdà ewé jẹ́ àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀kẹ́ wọn sórí 08033260141 olóyè ewé jẹ́ àdùbí ọ̀tún olúwàwọ̀ olè ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo ta ti tu efe
3: 32 fm 94.9
4: weekend bad you won't find a funnier radio station

0: of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Ijo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special. Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegu area, off Olojooro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
1: Kubaje 24, 29, 32. Sáà ti fẹ̀yìn ẹ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kọ̀tẹ́ 32FM 949. Ẹ lè fẹ̀yìn ẹ.
2: Bàbá ṣe rí ni lankini, yàtàtà bàbá ṣe rí ni lankini. Ayé ló sọ pé ìrí ni ìsì o ní sọ ní lọ́jọ́, yàtàtà bàbá ṣe rí ni lankini. Ayé ló sọ pé ìrí ni ìsì o ní sọ ní lọ́jọ́, yàtàtà bàbá ṣe rí ni lankini. Ìmọ̀ràn kan òṣìṣẹ́ lórí mi rí kí ṣìgbìn. Ẹyìn tèmi kí n tó sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà sáré lóṣùwà
3: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé ò tí ì ràn wọ́n àbí.
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK ẹ̀ wà.
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yẹ àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Ṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: Psalm 11:3.
1: Ọ̀gá,
0: kì í ṣe pé gbogbo wáyé,
1: kì
0: í ṣe pé kò yẹ kó gbogbo.
1: Látàtí ó tọ́ tó gẹ́gẹ́
0: gbọ́. Ìpìlẹ̀ ló mú ọmọ lẹ̀.
1: Ṣé
0: lu agogo?
1: Ṣé
0: wà sàmì? Ìpìlẹ̀ tó mú ọmọ lẹ̀. Ojú ẹ lẹ̀. Ojú ẹ lẹ̀. Ojú ẹ lẹ̀. Ẹnikẹ́ni tó bá rí lókè. Ẹnikẹ́ni tó bá rí lókè.
1: Wọ́n
0: ti bá ilẹ̀ jà ní. Torí ìpìlẹ̀ ò ní fẹ́ kó lọ. Nínú First Chronicle. Chapter 5:1. Àwọn ọmọ Rúbẹ́nì.
1: Bó
0: ṣe jẹ́ pọ̀ ni àkọ́bí.
1: Àgbẹ̀
0: ògún ìbí àwọn ọmọ Rúbẹ́nì. Fún àwọn ọmọ Jósẹ́fù. Ó ti ṣẹlẹ̀ láti Genesis 49. Tí bàbá ẹ̀ ti wípé òní lè tayọ.
1: Mo
0: fẹ́ fókọ̀sì àdúrà lónìí. Lórí tí wọ́n pè ní ìpìlẹ̀. Tọrọ gbúdọ̀ díje. Ọ̀gá òkè láyé rẹ wa. Mo fi ní kó lọ́jọ́ ìwà. Lórí social media, orí òkè ògo
1: official,
0: lórí YouTube,
1: àbí
0: Professor Mojo,
1: Bàbá
0: Authority, tó bá lórí Facebook, ó bá ń bẹ̀, lórí
1: TikTok,
0: lọ́wọ́ Authority_Ojo,
1: àbí
0: Professor Mojo, lórí
1: TikTok,
0: lọ join me,
1: sórí
0: akọ tó ń ṣe
1: yìí,
0: ìpìlẹ̀ ò máa kọ, ìpìlẹ̀ máa ń wá sí ọgbọ̀n orí ẹ̀yàn
1: ni.
0: Ìpìlẹ̀ ó máa fi gbogbo fine boy yẹn
1: sófin.
0: Ó máa ní certificate ńlá.
1: Wà
0: á dẹ́mọ jìyà.
1: Mọ̀mọ́
0: yẹn dìde.
1: Dàmọ́ ọ̀ tìftẹ̀.
0: Síbi tó bẹ ti ṣiṣẹ́.
1: Ó
0: sáwọ́rí òkè.
1: Ó
0: sọ síìdì.
1: Ó
0: ní mo fi sọ fẹ́ pé ìbẹ̀rẹ̀ oṣù
1: báyìí. Mo
0: gba ọ̀rẹ́ má jẹun lọ́wọ́.
1: Sórí
0: òkè
1: báyìí.
0: Gbogbo ẹ̀ ń bá jẹ ọmọ ológo. Ó dẹ̀ gbọdọ̀ ṣe.
1: Kò
0: sí advice bẹ́ẹ̀.
1: Dẹ̀dẹ̀
0: lọ gbọdọ̀ ṣe.
1: Èrè
0: dì ní pẹ́. Ẹni òkè ni ọ.
1: Ọ̀gá
0: dìde dúró. Bí olúwa bá wà fún wa.
1: Bani
0: ọdọ̀jú yẹ kọ́ wa. Bíbélì wípé àwọn tá a bí ní pàtí Ọlọ́run. Àwọn ló ṣẹ́gun ayé.
1: Dìde
0: pariwo mi tó
1: wa.
0: Ìpìlẹ̀ ilẹ̀ bàbá mi.
1: Foundation of my father say
0: o jẹ́ ń gòkè.
1: Jùmílẹ̀.
0: Wà á gbé ẹsẹ̀ ìwọ ìpìlẹ̀. Jùmílẹ̀. Òkè yá. Olúwa wa gba àdúrà yìí o. Ogun tó dá bàbá mi dúró.
1: A tún ta dirẹ́ my father.
0: Tí bàbá mi ò fi dọ́kè.
1: Fragmenti náà tó kẹ́kẹ́ tó.
0: Olè dàbí dọ́lọ́
1: fi kẹwàá. You cannot stop me this
0: one. Juwa ayé mi lẹ̀.
1: Release my life.
0: Ogun ìdílé.
1: Na ha sọ bá.
0: Juwa ayé mi lẹ̀.
1: Release my life.
0: Jésù Olúwa, kò sókè lẹ́ẹ̀kan, máa kígbe
1: epe,
0: egun, àjogúnbá, jáde lára
1: mi,
0: epe,
1: egun,
0: àjogúnbá, jáde. Oluwa wa
1: ọgbà
0: dúà
1: àìpẹ
0: ilẹ̀ yóò dẹ dúó mọ ọrùn sí fún
1: ọ
0: ọ̀nà rẹ là
1: ẹ̀ńdà
0: ní mọ̀ tó sórí ẹ̀ ní
1: today
0: Psalm 11. Psalm 126.
1: Psalm 126.
0: Psalm 68.
1: Psalm 68.
0: 11.
1: Psalm 11.
0: 126.
1: Psalm 126.
0: 68.
1: Psalm 68.
0: Ẹ lọ fi gbàdúrà.
1: Pray with us.
0: Olúwa.
1: Lord.
0: Mo fẹ́ lo ogo ilé
1: wa. I want to go up.
0: Ẹ ṣe ogo ìpìlẹ̀ fún mi.
1: Kọ́ńtà-jágun.
0: Wá gbàdúrà. Sọ pé nílé bàbá mi.
1: Say in my father's house.
0: Ibi kíkà ti wọ̀ dé.
1: That top they never got.
0: Mo wọ bẹ̀.
1: I enter there.
0: Mo wọ bẹ̀.
1: I enter there. Lọ́dún ọjọ́. Ẹ bí mo bá wọ̀. Ilé bàbá mi.

0: ẹlẹ́mbẹ̀ wọn èèyàn wa sáà ìbálòkùn ni orúkọ mi ń jẹ́ ẹ̀yìn ara ilé ẹ máa gbọ́ ìkànnì 32 FM wọn ni ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
1: FM 94.9

wa se jo se lale yi ni pe mi ati yin eyin na ti mo bi se mo wa si gbogbo ojo Saturday bayi eyan baba tin da bu laago mewa abo to ba ti ru kogo baba ki bo leyin ki fe ma gbo oma ki bo leyin ki fe ma yi radio yin sibe idi ni yin ti mo fi fi meku wole Alaji King Sulaiman Alao Malaika Madiba Kibla fun gbogbo ni Fuji Kafata Mala Loma dara papo mo mi loju opo Facebook ile ise wa o Ba se dara papo mo mi loju opo Facebook yen be ni o ma te like ni be Bo ba si se doju opo Facebook be na ni o ma share re ko ma fi comment re be e ku ile ka le mode o Ara waju leti ban gbo e so fun eleyin ikulele. Ara eyin ikulele leti wa na ban gbo mi lala. Oba Akibola iwa na ban so fun an gbogbo adugbo pe mo ti gori apere. Aku ataro aku weekend o. Aku boju ajo se ri o. Ile alaye. Yo dong bangba. Loju opo YouTube le se wa. Eyan 312 FM 949 fe yen. Be de lo soju opo Instagram na. Wa ke bala gugu e tan na ni genge. Ba se jo fare lata koko yi ti do wa laago meji la gerege. Gugu e bi ose bi meji meta merin seyin. Wa ke bala mo wa live le. Amo mi ti e delede mi ara won ni lale yi. Mo ti se opolopo adua fun ile o ati Usmanu Haruna layajo ojo Wednesday kanu ara awon se owo mi na to ni nbi lale yi assalamu adigo oleri o ngba kankan toni ti lule to woni won e tori igbigbo paja Bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ torí kíkànkàn pàgbò. Àmọ́ Akíbọ́lá wọn gbọ́dọ̀ bá torí wérewère wọn pò púpọ̀. Bọ́ bá ti kọba tó ka lágbẹ̀dẹ. Ẹ sọ̀rọ̀ sókè ẹnìkan gbọ́dọ̀ fẹ́nánú àwọn méjèèjì. Ètò obìnrin rèé. Ètò ọkùnrin rèé. Kódà ètò ọmọdé rèé. Ètò àgbàlagbà rèé. Gbogbo ẹni tí bá ti ń gbọ́ ni wọ́n mọ ẹ̀ǹjọ́yìn rẹ̀. Ọlọ́mọ wípé ìkànnì tá a pè ń 32 FM 94.9. Ọmọ Akíbọ́lá ọlọ́run ọba mi lọ́sà wá lẹ́sà láàrin àwọn ẹ̀sà ẹ̀ka alẹ́ ẹ̀kú ilé-mùdé o. Lọ́fta House ni bí yìí. Orí òkè téńté Premier Lawa ìyẹn ni Mọ́kọ́lá Nìbàdàn. Ilé ọ̀la mọ́tán o. Dón gbangba. Sọ̀rọ̀ sókè. Ẹyin náà ti mọ bí tá à ń gbà á sí lọ́la. Ẹbí à ń gbà á sí ẹ ti mọ̀. Red Cross ni Ladá Mọ̀sìngbà. Ní Dr. Said Òṣùpá ní ń bọ̀ á fa gbogbo dédé náà ẹ̀gùn. Mò ń bọ̀ ń bẹ̀ tí ìlú. Yóò máa ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ sí ọ̀la àbáni. Kò tí ń sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti ń pàdé mi gbogbo weekend báyìí. Wà Akíbọ́lá bí n bá ṣe ń júlẹ̀ lẹ́mọ he. Torí wípé ẹ ti mọ̀ wípé mi àti yín. Dájọ sọ fọ́lọ́run ọba nípa àtijọ́ rò papọ̀. Tí sì yá àyàn. Ìṣú ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni kò ní ráàyè láàrin mi àti yín. Mo fọ́rúkọ gbogbo lọ́gàá lọ́gàá nìkan nìyí pátá ọmọ Akíbọ́lá mo fi ń kí yín lálẹ́ yòó. Gbogbo àwọn ọ̀gá tó ṣe pé wọ́n di ẹ̀ka kọ̀ọ̀kan mú iléeṣẹ́ yìí. Ẹ̀ka wa ń lọ́wọ́ níbi ẹ̀ka bá a ṣe ń náwó jáde. Àwọn kan lọ́wọ́ lẹ́ka bá a ṣe ń pawó wọlé. Àwọn kan lọ́wọ́ lẹ́ka bá a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Àwọn kan sì nìyí. Gbogbo ibi ẹ̀ka pátápátá lọ́lọ́wọ́n ọba mi ti ní wọ́n ti jẹ ọ̀gá. Mo wá ń kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ níkànnì yìí lálẹ́ yìí.

0: ni. Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mix ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ kúgbú ayé.

0: bọ́ọ̀lù ọ̀fà sí wọ́n mọ́ ọ̀bọ̀jà jọ tasẹ̀ á níbẹ̀ ń sọ àwọn kankan tó pẹ̀nu sí fún ọbọ̀ ọba níbẹ̀.
1: wọ́n láwọn tó ń jóná tó tán.
0: èyí tẹ̀ ń bèrè kẹ̀bú yẹ̀rì lọ́ọ̀mí ẹ̀ rí ń bẹ̀.

0: àmọ́ ọmọ akínbọ́lá ń sí lórí ètò ń gbà náà wọ́n gbọ́dọ̀ má kì í màmá náà ẹ̀yà nínú kristi ni wọ́n fẹ́ràn tí wọ́n pè ń pèdèpèdè láyé ọwọ́ ọba mi wá ṣe ọ́ wá pàjùbọ́ ara rẹ̀ tí wà ní kànnì yí gangan fúnra rẹ̀ ta ni màmá náà ni madam gbénú adé fásọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lálẹ́ yìí mò ń sọ tàṣẹ tàṣẹ kò ní rẹ̀yìn kò ní fẹ́ẹ́ rẹ̀yìn láéláé ẹ bó kinní yìí kọ́ lọ fa wọ́n bọ̀ náà máa kíbọ́lá bẹ́ẹ̀ gbogbo ara mò ń fi bọ̀ wá ẹ jájọ kó papọ̀ kó lè dẹ́yìn bí lẹ́lọ́nù pure water tí táyà mọ́tò tẹ̀ tó dún gbòòsà ẹ jájọ lọ lórí wáyà yìí lẹ́lẹ̀ yìí. Iran lobirin
1: awon moro na lo jawun yen
0: obirin se jala na lokun je iran awon ara obirin kan be ko sin te le so fun won laye

ó bá ti ga láyé sọ̀rọ̀ sókè ó bá ti sí nínú ẹgbẹ́ ẹni tí ń tọrọ jẹ àgàbàǹgẹ̀bẹ̀ kọ̀ọ̀kan àtàwọn kankan àtàwọn kankan tí ọ̀yẹ́ wọn bá lówó ẹ̀ wà á kébọ́lá lọ́jọ́ ọ̀pẹ́ nù òṣì. ọ̀yẹ́ kọ́ wọ́ṣọ àwọ̀kù àwọn torí wípé ẹni tó ṣe ọ́ lóore náà padà fojú olóore gungi. ẹ mọ̀ pẹ́ lọ́la o wọ́n ní kẹ̀bùyẹ rí pẹ́gbẹ́ lọ́la ń tiẹ̀ ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ tí ẹjọ́ ń ṣẹgbẹ́ olóníbàálẹ̀ kankan mọ́ra wọn náà pè pé àwọn mọ̀ wá ta títú ẹ̀fẹ́ ń bẹ ló mọ̀ tí ń ṣiṣẹ́ ṣáyédò ṣùgbọ́n mọ̀ ń bọ̀ wá kọrin fún wa. ẹ máa bọ̀ wá wo òun bóun ṣe dá kẹkẹ lókè wọn ló ní kinní gan ló wọn wọ àgbádá yóò wá fínẹ́ sí kí yóò fi àgbádá àǹkárá ní ọwọ́ gẹ́gẹ́ bíi champion ládùúgbò wọn. ẹ bọ́ kọ́ lọ fà á. ẹ̀rí pẹ́yìn náà ń gbọ́ ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. ó dùn ó máa yín dùn yọ̀gbà yọ̀gbà. ẹ̀ ń fìlẹ̀ ẹ̀rí pé kó sì yín náà kí ẹ̀mí ara.

ẹ̀yìn náà rí bó ti wá kí yẹmi ara ọmọ máa fi family planning barista ilẹ̀ fún yín ni o gbogbo bá ti ń dọwọ́ déré báyà àbọ̀dọ̀ mọ́mọ́ mú nǹkan tí ọmọ ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ nú ara wa wá gbogbo ẹ̀ ń gbogbo ìgbà náà kọ́ ni gbogbo ẹ̀ lè mọ́ ṣe kò bá láìláìláì kó bá nú ara àwọn olólùfẹ́ ètò yìí tuntun jára àwọn tí wọ́n tún jẹ́ olólùfẹ́ ẹ̀kọ́ nìyí ọmọ elizabeth ní ọjọ́ ṣokigbó lóyin lọ́hùn ẹ̀ka àlẹ́ máa ẹ̀tẹ̀ iwájú ẹ̀ mọ́ dùn.

0: Hello? Hello?
1: Hello, ẹ̀ka lẹ́sà.
0: Ẹ tí máa ti ń pè kán mọ́ yín rédíò wọn yẹn lẹ̀ o. Láì pé kinní kọ́ ni oní á tún máa fi wo ọ̀kan lọ ni ọkùn tó yí ajagun. Hello?
2: Ẹkùn bá báyìí tẹ́.
0: Ẹ mà kalẹ̀.
2: Ẹ mọ̀ ká lẹ́ ẹ̀mọ̀ fún dámẹ́ta kún ìlú
0: òun. Àwọn àmọ̀ nílùú yìí.
2: Yọ̀rọ̀ àlọ́run àdúrà wọ́pẹ́.
0: Àmì ọlọ́run ọba.
2: Abilékọ Akóredé Dásọ́lá ni
0: látàdọ́. Èmi ti mọ ẹ̀wọ̀n ọgbẹ́ mọ̀
2: wáyé.
0: Àmì ọlọ́run àtẹ̀yìn náà.
2: Ọlọ́run ò ní gbòun lẹ́nu.
0: Àmì ọlọ́run ọba.
2: Àmì
0: ọlọ́run.
2: Akíngbà
0: Adúmọ̀ fún adúró.
2: Gbọ́ adúró
0: ká ni. Ọ̀

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Ma tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ì lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú programu ta sí ní last minute pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last minute ta sí kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin ta fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ wọn á ní ká pa bá ṣe pa bá wọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàjà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ yẹn mo ní mo lè lọ wórodù mo ń sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
0: Látìgbà mo ti dáyé pé ká sí mi lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lórí bẹ́yẹn rí jọjẹ́ ti dáyé.
0: Wọ́n ṣe ń lórí tó bẹ́yẹn
1: rí o. Bẹ̀bẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yẹ́ bí gan.
2: Àdéhùn ìyá mẹ́tí ní sọ ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bá a gbà báyìí.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé
1: òkè nínú ọdẹ lọmọ tó tó ń wá ọmọ.
0: Bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣàdí kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní kámù kan, mo wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀, mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, mẹsẹ̀ṣàn tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́, àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampasì dáhùn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo wọn ló ń lo pampasì. Mo bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣàwá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà, kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan mẹsẹ̀ṣàn tó ṣe
1: ní ìlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe mẹsẹ̀ṣàn mi mọ́. Gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.